lẹ́yìn àwọlé kalẹ̀ àwọn gangan ni a ń pè é bẹ́ẹ̀. ìwé ìròyìn the punch wà ń bí ń fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ mutí náà kọ́kọ́ mutí kẹ́ ẹ bí happy tó bá ti yá ẹwà adábàdà bó ṣe kẹ́rẹ́ yóò àpọ̀tọ̀ fún ẹ lẹ́. ìwé ìròyìn punch wà ń bí nigerian tribune wà ń bí vangard wà ń bí daily post náà wà ń bí daily jalo ọ̀sun 2026 saturday mà ní. ẹ já lọ dira o àwa tá à ń lọ ọ̀sun sam ọ̀sun yá o a lọ gbogbo àwọn àtàkùmọ́sá ìfẹ́ east kínní kan ìlà èjìgbò apòmù ìkirè ẹdẹ òṣogbo iléṣà àti gbẹ́gbẹ́ lọ gbẹ̀láàdì tá a fọ wẹ́lẹ́wẹ́lẹ́ gbẹ̀láàfọ tí a tún yáya kalẹ̀ wọbẹ̀ gidi gan gbà. Àbí kí ló fi oníkọ́mọ ìlòbí. So, ọ̀sun 2026, àbí ká máa sọ pé ọ̀sun this week. Ó lè para mu náà, ọ̀sun 2026, ọ̀sun this week. Ó lọ fà, ọlọ. Wọ́n ní igun tí Òyìnlọ́lá ń léwájú rẹ̀ nínú ẹgbẹ́ PDP lọ́sùn, wọ́n dọ̀pọ̀ Adeleke Azao. Wọ́n ní òye bá mi jí làwọn bá lọ. Kí ló dé? Ṣé báyìí láyé jọ sọ? Former governor náà kò ní ẹ oyin ni former governor náà ni ẹ tẹ̀lé incumbent governor sókè inú pàtí inú rẹ̀ ti jáde wá o kò sí wàhálà. Wọ́n lé APC làwọn tẹ̀lé Oyèbáńjí Oyèbáńjí lọ́mọ làwọn ń tẹ̀lé wọ́n yìí ń kọrin nù kò sí wàhálà. Ojú ewé kẹta ni ìròyìn ń wà tax revenue. Owó tá a pa lágbọn pé owó orí. O ti hit 27 trillion naira. Lẹ́yìn 113% oh, ti ẹ̀ mọ́n calm down. 27 trillion naira. A ti lówó. Kájú àjọyàn ti epo mọ́ oṣù mẹ́fà ti ọjọ́ kìíní àná. Ojú ewé kọkànlélọ́gbọ̀n oní rìpọ́ọ̀tì yẹn wà. Ìròyìn kẹta tó kù ní òwe ìròyìn the punch ní ojú ewé àkọ́kọ́ ọbẹ̀. Wọ́n ní presidency Atiku. Wọ́n ti wà ní fresh war. Lórí ọ̀rọ̀ ìpànìyàntà ló pànìyàntà ní ọ̀pa. XVP igbákejì ààrẹ tẹ́lẹ̀ nìyẹn. Ó bẹnu àtẹ́lò ètò ààbò lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Àwọn ààrẹ sì rálé àwọn tí ẹ jẹ́ aṣáájú ẹ̀sìn. Lórí ẹ dákun ẹ bá wa wá nǹkan ṣiṣẹ́ ẹ̀yin aṣáájú ẹ̀sìn ẹ bá wa bá àwọn èèyàn nímọ̀ràn. Ẹ bá wọn sọ̀rọ̀ ẹ wàásù fún wọn. Ẹ wàásù fún wọn kí wọ́n ṣe bí ó ṣe yẹ kí wọ́n ṣe yẹn dúró bẹ̀ àwògede ń gbé. Wọ́n ní láàrin july nìkan èèyàn 570 ìyẹn ni pé 450 ó dé mẹ́wàá èèyàn ní a pa nínú ètò ìkọlù lóríṣiríṣi tí a pé èèyàn náà ó dín díẹ̀ ní ẹgbẹ̀ta ó dín mẹ́rin nìyẹn nínú oṣù keje nìkan just in july. Abba PFIPC ọjọ́ sí Adeyemi ó ti demand the media àti lawyer presence níwájú àwọn wo nìyẹn. Àwọn rep tẹ́fẹ́ ṣe ìtakú ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ pé jájọ sọ̀rọ̀ ṣàlàyé ọ̀rọ̀ fún wa gbé wa débẹ̀ bó ló ṣe jẹ́ bó ló ṣe rìn ìyẹn dúró bẹ̀ àwògede ń gbé. Wọ́n ní ààrẹ Tinubu rọ àwọn aṣáájú ẹ̀sìn pé ẹ sọ̀rọ̀ kí ni kan sọ. Wọ́n ní kán bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tako ìgbésùmọ̀mí ìjínigbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní Nàìjíríà. Àtíkù ọ àkíyèsí Ọbásanjọ́ wípé kí ló dé kéèyàn sì fi odidi 20 ọdún kẹ́ máa fi ṣe ìpolongo irọ́ ẹ̀tàn ìgbénimọ́ra ìfẹ̀kọ́tanná fúnni àti bẹ́ẹ̀ lọ ká máa pe dúdú ní funfun pé funfun ní dúdú kí ilẹ̀ bẹ́ẹ̀ gbà ń bẹ́ẹ̀. Àtíkù ló sọ ọ́ ní òwe ìròyìn punch ló sì wà. 2027 Serap demand pé kí ni Tinubu Àtíkù Òbí ẹ declare asset yín. Another angle. Ẹ declare asset yín ẹja máa fà báwo ló yẹ jẹ́ èló gan ni. Wọ́n ní ìgbà táwọn AFCON wa tí wọ́n bá ṣe àwọn ọmọ wa tí wọ́n bá ṣe dáadáa. À ń sọ̀rọ̀ nevertheless àdíṣà kí ọdọ̀ pọ̀ kú iṣẹ́ but it is what it is àwọn ọmọ wa lánàá ó hẹ́. Ẹ jẹ́ kú òun bẹ́ẹ̀ pọ́ǹtì mo ti lọ Nigerian Tribune reps

0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún ìtẹ̀síwájú. Òun náà ni a pè ní ọ̀pá ìṣẹ́gun abala kẹta ètò ìlàkánlò yìí, níbi tí a ti ṣe ojú òpó fẹ̀yìn ọmọ orílẹ̀ èdè Nàìjíríà láti dá sí àwọn ọ̀rọ̀ eléyìí tí a ti mú látẹ̀ẹ̀kan. 0916893 1000 0915 333 4893 olójú òpó tó wọlé. Hello.
1: Hello. Akojumo.
0: Akojumo, sir.
1: Mo ti ato mo de ti baba wa oluyana.
2: E se, sir.
1: Oruko temi ni Ayinla Bolarinwa Lade Koko Latapeta Roga Nilu Ibadan.
2: E kaabo, sir.
1: E ku ise ilu.
2: Yes, sir.
1: Nipa Oyedele ohun to so bo ti le je pe akoko to nkan ọ̀rọ̀ tó sọ pọ̀ eléyìí tí mo fẹ́ dìmú ní ọ̀rọ̀ rẹ̀ tó yẹ pé ó ṣe ní bákan ẹ̀gbọ́n nǹkan tó sọ ni ó ní ààrẹ wá ń jẹun lẹ́ẹ̀ka lójúmọ́ ó ní ààrẹ ò wọ́n mọ́tò lọ sí ọ́fíìsì ẹ dákun ibo ni ilé ààrẹ mo ní ọ́fíìsì ààrẹ ẹ̀yin èèyàn ni ṣé ààrẹ tún ti lọ́fíìsì sí ìta sórí ọ̀kìlì àbí sílẹ̀ nítorípọ̀ ọbẹ̀ yẹn ẹgbẹ́ kan sọ fún mi ààrẹ ra mọ́tò ẹ́kálẹ́jì $1 billion ṣé bọ́bọ́ láti ní bóòkò ní mọ́tò tó tó ṣe ilé ayé gẹ́gẹ́ bí ipò rẹ̀ ni ààrẹ tún ra jẹ́ẹ̀tì míì lẹ́yìn traffic jẹ̀tì tó tó ní kí ló ń ṣe wá gan-an àwọn aráàlú ẹgbẹ́ kò yẹ wa kó ṣe sílẹ̀ o ó fi tọ́ $1 billion ó fi tọ́ sórí ọkì ṣe aṣọ́rọ̀ kìta ní buhari tí ò ṣe dáadáa tó lò tí ò ní wàhálà kankan ẹwà nọ́nà àpà ẹwà ń sọ pé ṣe dáadáa fáráàlú yáwó níbí gbogbo nǹkan lẹgbẹ́ owó orílẹ̀ lórí táàsìrí àmì àtàpẹrẹ ìlọsíájú láàrin ìlú ìlọsíájú kò tí ì fẹ̀yìn kankan àtijọ́ àti mú ó wá lé kókó kó wọ́n rò páwọn ṣe dáadáa ni àwọn ọ̀nà ọlọ́ọ̀bá ni ẹ máa bí tó bọ̀ ọ́.
2: Ẹ ṣe, sir.
0: Hello. Ẹ tún wà ń bẹ̀ o.
3: Hello.
0: Yes, sir.
3: I am on Wawolomi.
0: Ọmọ Ẹrẹ́bù Bọ́lá hàn.
3: Ẹ kù sẹ́yẹ kọ́ta rán.
0: Yes, sir. Ẹ ṣeun púpọ̀.
3: Lẹ́yìn.

0: mi kọsẹ yin le n posta oju ogun le wa te ba wo se ba mu awori ta ba power rally se de so to power rally ni o se awon to ye kun gbenu so fa awon oliselu mi o se meji to ba tin gbenu so fa awon oliselu mi o ngbo oliselu ni o ti ba gbenu so fa oliselu mi o te te gbo e kuse olohun oba a ma tun yato na kin na se
1: amen
0: mi so re sanya
1: yes sir
0: se la fi ale wa
1: a dupe awa dada
0: yarin owo ta on bifu eji ton ti ko je ton ti dada o to gbe only be me bro eh ye ka si sample kan e wo singapore omo se mi e n a jo ko lonu independent kan e lo wo singapore le ni o passport kan le ni mo wa ni bi kan won na o malaysia lo tun wa training sin a o malaysia ni pa ko pupa a o malaysia ti pa wa la ando papa mkena li won lowo ni se mi se ho mo gba ni university kan won ni awon tun wa fun won training kan ti se se kun sin yi awa la de adu ba won mo mo ko se pam kare o awa la gbe li won lowo awon tun wa ko an sin yi seri ibi to ibi seri ibi to kon kon sin lo se ba npo isan ko je gan eyin gan mai ma be ti abi ke join gan se ko yen je ni ni seri okay ye kam sample kon sin yi e wa so bi ni millennium ti a gba ta wo yes 2000 mindset mu o so pala pata ni
1: be ni
0: mindset mu o so pala e to ma tin mindset won gan mi ti won le tek won ke kam mu we won sorry o so talo wa ma chi in manchester awon pipo yi ko de sin kan meji e si waji teyin bo sare lo pa
1: sare
0: nigba ta wa a ko kan tun ya yawo nigba ta wa yin kiri
1: be ni
0: gradually na lo wole wa yawo plus a gbori gradually na lo wole wa nigba ti fc le taku yawo boy ti o le taku gba awon olori yawo gangan se ri pe gbogbo kini fi ko lo nsi ju anubo wa ni
1: ami
0: eyi ami asori emi ta gbogbo yo wa lewon gan evidence ko wa lewon da
1: oto
0: emi je pe evidence ko wa lewon
1: eh
2: asho sa
1: ala gba gbo lawon won ni se won fi han wa looto
3: hello e karo
2: e ku ojumo sa
3: oki tata wa to wa nbe
1: yin
3: o si ki ayana na wa
1: e seun sir
3: oni re yin lai lai oro nigeria ni su wa
1: amen
3: aje yolusegun ni uruko mi mo pe lata ye gan la yo deji mo fe so lori oro matthew ati yemi e ri pe eyin baba wa ni bi na ba lawo
2: oni go ki odo
3: o le go ki odo o se aje tokun yen ni kan ni ati maye lati jo kìí ẹgbẹ náà ṣe ọkùnrin yẹn nìkan lè dá ṣe ń tó ṣe yẹn ni.
1: Bẹ́ẹ̀ ni.
3: Gbogbo àwọn tó kù tó ń tí máa yẹn tó ti sọ pé tó wọn bá rí lọ́ọ̀yà òun àtàwọn oníròyìn òun ò ní sọ̀rọ̀. Torí pé ọ̀tọ̀ ní tí ọ̀sọ̀ ọ̀tọ̀ ní táwọn agbófinró ọkọ̀ ọlẹ̀ pẹ̀tọ̀. N tó fi ní kí lọ́ọ̀yà wọn ọba ó sì ná máa bẹ́ẹ̀ gbogbo ẹni tí ò tẹ̀ gbérò ẹ̀yẹn ga tó jẹ́ ẹni tí ò ní ẹ̀yìn kankan ga náà tó bá ti ní lọ́ọ̀yà kó tó lé. Nígbà kò ní lo dá tí wọ́n present kọ ní police station láti ẹ̀lẹ́ tí ò ní yàn rárá. Torí ọ̀dọ́ ní táwọn agbófinró ọkọ̀ ọlẹ̀ fún wọn wàá ka ẹ̀sùn sí lọ́rùn tí wọ́n fi tó fi ní abẹ́ lọ́ọ̀yà òun agbẹjọ́rò òun àtàwọn onílé gbogbo ń tọ́ba sọ làwọn oníròyìn yóò kọlẹ̀ yóò sì wà lọ́wọ́ lọ́ọ̀yà rẹ̀ náà nípa abẹ́ òun ò ní lè yí ìdàkan mọ́ lẹ́sẹ̀. Àwọn tó kù tí ẹ jọ ṣiṣẹ́ yẹn tí ẹ gbà láàyè o lè ọkùnrin ò lè dáwọ́ bí sọ́wọ́ yẹn láti mọ àwọn péèsì ọ́fíìsì yẹn náà. Gbogbo àwọn tó kù tí wọ́n kí máa yẹn tí ò náà bá fẹ́ dájìyà ọkà wọn gbogbo wọn kan tó yẹ sí gbogbo àwọn tó tiẹ̀ ti kàtẹ́lẹ̀ kan ti jọ wà ní àtìmọ́lé yẹn.
1: Kò sí rọ́mbẹ̀
3: sí. Wọ́n ti gbàṣẹ kíjọ ìjọba ti gbàṣẹ lọ́wọ́ wọn ṣùgbọ́n orílẹ̀-èdè yìí. Àwa ń fẹ́ àwa ń sọ láti ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé ìjọba ti ń bẹ́ǹtà ìjọba àwa ara wa ni ìjọba àwọn ara wọn ni. Ṣé ìjọba àwa ara wa wọn ò sì jọba lérí ọmọ Nàìjíríà àwọn ń dájọba yẹn ṣe láàrin ara wọn ni ìjọba pàdípàdé ni. Ọlọ́run ó sì dá gbogbo ògo lórí wọn ìyẹn bẹ́ẹ̀. Sẹ́rí ti jọ́ngù justice yẹn normally òfin Nàìjíríà ò fààyè gba jọ́ngù justice ká mọ̀ sí ìdájọ́ lọ́wọ́ ara wa. Ṣùgbọ́n iná ti ẹtí mẹ́nu bá ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn nígbà tí èèyàn bá gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà tó lọ gbá yàtọ̀ sí ẹsẹ̀ bí 1.something million tí wọ́n sì dá ọ̀kadà gbà mọ́ lọ́wọ́ tí ẹ wá gbé ẹni yẹn dé àgọ́ àwọn tá a ní pẹ́ńpẹ́ lọ́rẹ̀ẹ́ wa tó jẹ́ pé lẹ́yìn ọjọ́ mẹ́ta ọ̀sẹ̀ kan wọ́n ti tu ẹni yẹn lẹ̀ ẹgbẹ́ náà ṣé tí a tún mú ọlọ́kadà tí a yánkè rẹ̀ ni o ìṣe tí a kàgbà lásán o.

0: ṣó ní fún wa ní ọjọ́ jimo alápàdé lọ́jọ́ ajé ọba tó tún jẹ́ kí ìpàdé wa kí ó jẹ́ ìpàdé tòótọ́ tá a pàdé lálàáfíà nínú ayọ̀ adúpẹ́ àfọpẹ́fọlúwa onítẹ̀ à ń sá sí òpómúlérò ayé gbogbo wa òpómúlérò ayé mi ọba tí ń bẹ tí ó sì máa bẹ ọba tí ń pa tí ò sẹ́ni tó lè jí ọba tí ń jí tí ò sì sẹ́ni tó lè pa ọba tí ń ṣí ilẹ̀kùn tí ò sẹ́ni tó lè tí ọba tó sì ń ti ilẹ̀kùn tí ò sẹ́ni tó lè ṣí àwa márùn-ún dín ní ọgbọ́n rẹ̀ ó kọjá òye gbogbo ènìyàn ó pa iṣẹ́ ìjìnlẹ̀ mọ́ ọba ni lọ́jọ́ gbogbo ìjìnlẹ̀ ìfẹ́ ató farati kábíyèsí ọba tí ń ṣe ohun gbogbo nínú ohun gbogbo tó ń ṣe ohun gbogbo lódùlódù ọba tí ń gbé ẹni tí a rò pó wà nínú rẹ̀ tó sì ń gbé wá jọba pẹ̀lú ọmọ aládé kábíyèsí o ẹ̀rù rẹ̀ tó bà ọba tí ayé àti ọ̀run ń bọ̀ tí gbogbo àwọn àgbààgbà mẹ́rìndínlógún tí wọ́n sì ń júbà tí wọ́n ń wólẹ̀ fún ọba tí ń pa ìtàn ẹni tí a ti rò bí ò ní ìrètí ẹni tí a ti rò bí ò lè yè tó sì ń sọ ọ́ di alàyè omi èmi inú omi sínú ọmọ adá ó sínú ọmọ ènìyàn erùpẹ̀ ilẹ̀ lásán àti de ènìyàn ọba tí ó ní kí èsíkẹ́rì kó sọ̀rọ̀ sínú egungun gbígbẹ tí wọ́n sì di ọgọ́rọ̀ àwọn ọmọ ogun kábíyèsí ọba tó ṣe pé kò sóhun tí ò lè ṣe a lè ṣe tí sì ń jẹ́ a lè wí ni ó ló fún mi lórúkọ tí sì ń gbénú mi fọhùn tó tún jẹ́ lè mọ gbóhùn mi ketekete lónìí mo ṣe bàárẹ̀ o mo ṣe mímọ́ mímọ́ sí olúwa ọlọ́run ọba olódùmarè tó fún mi lórúkọ mo dúpẹ́ ọlá sanni golden voice on radio lórúkọ tèmi incoming senator ẹni pè mí senator inembrayo tó bá ṣe wò yín irú àná ní ìsìn ẹ̀kọ́ bẹ̀rẹ̀ nípa senator senator yìí tí ẹ lè mọ̀ ìgbà tó wá ní incoming senator mo ní unpopular èmi ló ń jẹ́ bẹ́ẹ̀ ìgbà mo tó mọ̀ pé èmi ni wọ́n ń pè ṣùkò èmi ká tó lóun ń bá mi ṣàjà ajá òní ń bá mi ṣe kó mọ iye owó tó wò wá dà báyìí owó wa ó ti wọ 33,752 naira 33,752 naira à ń lọ kẹrẹkẹrẹ ni incoming senator senator orílẹ̀-èdè of the federal republic of nigeria ìgbà yẹn owó fọ́ọ̀mù òṣìṣẹ́ ní ti 30 million yóò ti wálẹ̀ yóò ti wálẹ̀ torí náà gbogbo ẹ̀yin tí ẹni retí tẹ̀sí lọ́gbọ́n ọdún tẹ̀ pé orílẹ̀-èdè nàìjíríà yìí a gbọ́dọ̀ túkọ rẹ̀ débùté ògo àjọgẹ́ náà ni ìgbà náà yìí náà owó ẹ̀ lè wọlé agbára ọlọ́run ẹ ṣe ń wa zobia platform náà ní déṣe ti gbọ́ yín ibi tá a ti ń sọ èdè abínibí wa yorùbá igbo haúsá kódà ó ṣe pidgin lẹ́ ń sọ orí ètò yìí náà tó ṣe pé ní tí ó ṣe wá ní àǹfààní òun náà ni ó ń bá jáde lórí ètò ìyá wa mọ̀ pé nípàdé ìpàdé mọ̀lẹ́bí sọtì ẹ̀ kémi náà sọ tèmi ká orílẹ̀-èdè nàìjíríà kó sá àṣẹ o kó tẹ̀ wájú tó ṣe pé tó tún máa ṣe wá láǹfààní àtúmọ̀ ń sọ lórí ètò ìyẹ́ bí mọ̀lẹ́bí ṣe ń pé ìkànnì mọ̀lẹ́bí àkọ́kọ́ rẹ̀ nípìnlẹ̀ ọ̀yọ́ náà ni ìkànnì yìí àtúnṣe lónìí ẹ tún jẹ́ àjọ ṣètò ẹ fẹ́ polówó ọjà yín iléeṣẹ́ láńlá ẹ mọ̀ gbé bọ̀rán àyín kẹ wá polówó ọjà yín ẹ ṣeun ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ̀ wá. Iná Kwana.
1: Incoming senator Iná Kwana.
0: Sabi person God bless you. Talk am again make you make
1: excellency incoming senator Iná Kwana.
0: I go buy drink for you.
1: Dúpẹ́ mẹ́pa. Kẹ́dú. Káàárọ̀ sá gbogbo ilé ẹ̀kàárọ̀ o jọ̀mọ́ asalaamu alaikum barka da kasancewa a shirinmu da muke kawo muku daga Wells Radio 89.3 FM muna fatan cewa kuna nan lafiya muna fatan cewa kun ji daɗin weekend da aka kare yanzu mun shiga wata sabuwar sati muna fatan alheri muna fatan cewa duk abin da kuke yi a kasuwancin ku a wurin aikin ku Allah sa muku albarka Allah kawo ci gaba a duk aikin hannayen da muke yi to jama'a masu sauraro wannan shirin da kuke saurara ita ce muke kira Wazobia platform daga Wells Radio 89.3 FM inda muka yi hira akan abubuwan da ke faruwa a cikin kasar mu Najeriya don muna son ci gaba a wannan kasan shi yasa kullu yomi a kowace ranar Litinin ranar Laraba da ranar Juma'a mukan zo nan don mu yi hira akan wayannan abubuwan don mukan kai wani lokaci da mukan bude layin waya sabili da mutane su kira mu ji ra'ayinsu mu ji nasu yanayin yadda suke jin wayannan abubuwan kuma muna fatan cewa manyan mu suna saurarawa shugabannin mu suna saurarawa kuma suna daukan za su daukan matakin da zai kawo ci gaba a wannan kasar mu Najeriya don kowa ya ji daɗin wannan kasa din don Najeriya namu ne tamu ne To jama'a ni ce da suna Alice Barnabas wanda za ku iya kira gimbiyar Arewa ko kuma That Gilichick ku ci gaba da saurarawa.
2: Ibondiyo mabiko

Ẹ̀ka sàn àsìkò ṣẹ́ látàárọ̀. Àkójọpọ̀ ìròyìn àgbáyé la mú wá fún yín láti ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ̀ Wiles Radio 89.3 FM. Eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lẹ̀ Estate nílẹ̀ Ìbàdàn, Adédàmọ́lá Olóyédè lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn òkùnkùn tó wà nínú ìròyìn náà. Ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà òun ni ọpẹ́ ti ń padà sípò lásìkò yìí gẹ́gẹ́ bí àbájáde àjọ NRA. Adélékè gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kẹ́gbàjáre lórí àwọn ewu tó ní ṣe pẹ̀lú ààyè ìbò àti àwọn àdójúkọ pẹ̀lú Oyetola. Ilẹ̀ China kó àwọn èèyàn tó lé ní mílíọ̀nù kan kúrò nílé ìgbé wọn látàrí ẹ̀kún omi àti ìjì eléyìí tó kan orílẹ̀-èdè náà. Netanyahu ṣàlàyé pé ilẹ̀ Israel ló ti kọ àwọn àbájáde kan eléyìí tí ó ní ṣe pẹ̀lú àlàkalẹ̀ tí ilẹ̀ Amẹ́ríkà ṣe àgbéjáde rẹ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ Gaza. Nínú ìròyìn eré ìdárayá orílẹ̀-èdè Nàìjíríà fìdírẹmi bí wọ́n ṣe wá kó pẹ̀lú ilẹ̀ Cameroon tí wọ́n sì pàdánù àǹfààní láti kópa nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé eléyìí tí wọ́n kan gba tíkẹ́ẹ̀tì ọ̀hún lẹ́yẹ ọ̀sọ̀ka. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àpapọ̀ gbèsè orílẹ̀-èdè wa Nàìjíríà ni ẹbí ó ti dínkù fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn bí ọdún bíi mẹ́wàá láti ìdá 18% lọ́dún 2023 sí ìdá 22% ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ lọ́dún 2026 eléyìí tá wà nínú rẹ̀ yìí. Síbẹ̀ àpapọ̀ gbèsè orílẹ̀-èdè yìí ni ẹbí ó ti wọ tírílíọ̀nù ó dín díẹ̀ lọ́gọ́jọ náírà. Iléeṣẹ́ ìjọba tó ń bójútó owó tẹ́ ń pa wọlé nílẹ̀ yìí NRS òun ló ṣàlàyé pé ìdàgbàsókè jẹ́ èrè pé ètò ọrọ̀ ajé Nàìjíríà ti ń padà bọ̀ sípò dípò kí orílẹ̀-èdè yìí kí ó máa gbára lé gbèsè láti bọ́ nínú ìṣòro ọrọ̀ ajé. Nínú ìròyìn eléyìí tó jáde láàrin iléeṣẹ́ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìpawọlé nílẹ̀ yìí wọ́n ṣàlàyé pé ètò ọrọ̀ ajé tó jẹ́ ti orílẹ̀-èdè wa Nàìjíríà òní ẹ pé ó ti ń lọ sí ipò ìdúróṣinṣin àti agbára láti kojú àwọn ìṣòro eléyìí tó lè débà lọ́jọ́ iwájú. Àjọ náà tún ṣàlàyé sọ́wọ́ iwájú pé àwọn àtúnṣe ọrọ̀ ajé àti ààrẹ Bola Ahmed Tinubu ṣe lábẹ́ ètò ìrètí ọ̀tún òun ló ṣe àkópọ̀ ipa pàtàkì nínú àyípadà yìí nígbà tí àjọ náà rẹ̀ ṣàlàpèjúwe àwọn àtúnṣe náà gẹ́gẹ́ bí ohun tó lè ní ìrora fún àwọn aráàlú ṣùgbọ́n tí ó ṣe pàtàkì fún ìmúpadàbọ̀sípò àti ìdàgbàsókè ètò ọrọ̀ ajé lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ìjọba àpapọ̀ ti ké sí àwọn aládàáni àti iléeṣẹ́ aládàáni káàkiri láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti ran orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ lórí àti kojú àwọn ewu tó ń pọ̀ sí eléyìí tí àyípadà ojú ọjọ́ ń fà àti láti kọ́ àwọn àwùjọ tó lè farada àwọn ìṣòro wọ̀n yìí. Mínísítà fún ọ̀rọ̀ àyíká Bala Rabi Abbas Lawal òun ló pe ìpè yìí nílùú Àbújá níbi ìpàdé àwọn alábàáṣiṣẹ́pọ̀ lórí ètò orílẹ̀-èdè Nàìjíríà fún ìbámu pẹ̀lú àyípadà ojú ọjọ́ eléyìí tí àwọn alábàáṣiṣẹ́ ìdàgbàsókè àti àwọn iléeṣẹ́ aládàáni kópa nínú rẹ̀. Aṣojú fún akọ̀wé iléeṣẹ́ náà Dókítà Saliu Aminu Usman ṣàlàyé pé

ìmúṣẹ ètò náà òní yóò nílò àwọn ọ̀nà tuntun láti rí owó ìdókòwò ilé ètò ní ṣe pẹ̀lú gbígbé ẹ̀rọ àti ìmọ̀ tuntun wọlé fífi agbára fún àwọn ilé iṣẹ́ àti ìdókòwò ilé tí yóò máa bá lọ. Ó ṣàlàyé pé ètò náà pèsè ọ̀nà tí yóò jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè mọ àwọn ewu tó wà láti inú àyípadà ojú ọjọ́ tí yóò sì dín ìpalára tí wọ́n lè fà kù kí ó sì jẹ́ apá kan nínú ètò ìdàgbàsókè ní ìpele ìjọba àpapọ̀ àti àwọn ìpínlẹ̀. Làwọn àlọ́wà rọ àwọn tó kópa nínú ìpàdé náà láti wá àwọn ojútùú tó lè ṣiṣẹ́ ṣe àgbékalẹ̀ àwọn ètò ìmúra sí àyípadà ojú ọjọ́ tí ó lè rí owó ìdókòwò gbà àti láti mú ìfọwọ́sowọ́pọ̀ wọn lágbára kí ètò ìbámu pẹ̀lú àyípadà ojú ọjọ́ náà lè kúrò ní ìpele ètò sí ìpele àmúṣẹ. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Lọ́báyé Adémọlá Adélékè ló ti ṣàkẹ̀júwe àtẹ̀jáde kan tó wá látọwọ́ mínísítà fọ̀rọ̀ nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀-ajé orí omi Adégbéyẹ̀gọ́ Òyetọ́lá tó náà ti jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀hún ṣáájú ètò ìdìbò sí ipò gómìnà tí ó wáyé lọ́jọ́ Àbámẹ́ta ọ̀sẹ̀ tá a wà yìí lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ṣeéṣe kó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APC kí ẹ máa gbèrò láti ṣe àwọn ìgbésẹ̀ màgòmágó láwọn bí ètò ìdìbò gbogbo. Adélékè ló fi ẹ̀sùn yìí kan nínú àtẹ̀jáde kan tó wá látọwọ́ agbẹnusọ rẹ̀ Ọláwálé Rashid eléyìí tó sì jáde sọ́dọ̀ àwọn oníròyìn nílùú Òṣogbo lánàá òde yìí. Oyetola lásìkò tó ń bá àwọn èèkàn sọ̀rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC àti àwọn alátìlẹyìn rẹ̀ lánàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣàlàyé pé Adélékè ń gbìyànjú ó ti ń gbáradì láti fìdí rẹmi ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wà yìí nígbà tó ń jẹ́ kó di mọ̀ pé ìbuwọ́lù àti ìfọwọ́sí látọwọ́ ààrẹ Bọ́lá Tinubu eléyìí tó ṣe òun ni kò ní ṣe ètò ìdóòlà fún ìṣàkóso rẹ̀. Gómìnà tẹ́lẹ̀ rí yìí ti pé ó pàdánù ipò láti padà sí orí àlééfà gẹ́gẹ́ bí gómìnà kó tó di pé Adélékè gba ipò náà lọ́dún 2022. Òní pé ó ń sọ̀rọ̀ lórí ẹ̀sùn eléyìí tó ní ṣe pẹ̀lú bí Adélékè àti pé ó ń sọ̀rọ̀ lórí ẹ̀sùn bí Adélékè àti àwọn alátìlẹyìn kọ̀ọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú APC àti àwọn tó darí sínú ẹgbẹ́ òṣèlú Accord òní pé wọ́n ni wọ́n ti ní àwọn oríṣiríṣi ìhalẹ̀mọ́ni ní ṣáájú ètò ìdìbò tí ó wáyé ọ̀hún. Nígbà tó ń sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá Oyetola ṣàlàyé pé Adélékè olóńkanminú àti àwọn kan tó sì ń sọ òun ló fi hàn pé gómìnà náà òun ló ti mọ̀ wípé ó ṣeéṣe o kóun fìdí rẹmi nínú ètò ìdìbò náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ṣàlàyé pé ìbuọ́lù tí Adélékè ìbuọ́lù ààrẹ Tinubu òun ni kò lè dóòlà rẹ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC ni ó gba àga àlééfà ní ìpínlẹ̀ ọ̀hún lọ́jọ́ Àbámẹ́ta Sátidé. Nínú ìròyìn ilẹ̀ òkèrè àwọn olùdìbò ní ilẹ̀ Zambia ni pé wọ́n mọ túyáyá láti lọ rèé dìbò lọ́jọ́bọ̀ nínú ètò ìdìbò ààrẹ tí gbogbo ènìyàn fojú sọ́nà sí pẹ̀lú ọ̀wọ́n gógó àwọn nǹkan ìgbé ayé eléyìí tí ìrètí wà pé yóò nípa pàtàkì lórí àbájáde èsì ìbò ìpínlẹ̀ orílẹ̀-èdè ọ̀hún. Ààrẹ tó wà nípò lọ Akande Ikhlema ọmọ ẹgbẹ́ United Party for National Development òní pé ń wá ìbò fún sáà kejì kojú Brian Mudubule ẹni tó jẹ́ alábàákẹ́gbẹ́ pọ̀ ààrẹ tó jáde láyé tẹ́lẹ̀ Edgar Lungu. Mudubule yìí jẹ́ olùdíje pàtàkì jùlọ láàrin àwọn ẹgbẹ́ alátakò lẹ́yìn tí àkójọpọ̀ àwọn ẹgbẹ́ alátakò tí wọ́n ti ṣe àtìlẹyìn fún. Ó fẹ́rẹ̀ tó 1,000,000 olùdìbò eléyìí tí wọ́n forúkọ sílẹ̀ ní ìrètí wà pé wọn yóò láǹfààní àti kópa nínú ètò ìdìbò náà tí ọ̀pọ̀ nínú wọn sì jẹ́ obìnrin. Ìdìbò ọ̀hún ni pé yóò pinnu bóyá àwọn ará Zambia fẹ́ kí Ikhlema kó tẹ̀síwájú pẹ̀lú àwọn èrò àtúnṣe ọrọ̀ ajé rẹ̀ fún ìgbà kejì tàbí bóyá àwọn ẹgbẹ́ alátakò lè lo ìbínú àwọn aráàlú lórí ọ̀wọ́n gógó ìgbésí ayé wọn láti borí nínú ètò ìdìbò náà. Alákòóso ilẹ̀ Israel Benjamin Netanyahu ló ti kọ ètò kókó 15 tí ààrẹ Amẹ́ríkà Donald Trump gbé kalẹ̀ fún Gaza tó sì ṣàlàyé pé Israel kò ní yọ àwọn ọmọ ogun wọn kúrò ní agbègbè Gaza títí yóò fi fìdí rẹ̀ múlẹ̀ pé ikọ̀ Hamas òní wọn ti fi àwọn ohun ìjà wọn sílẹ̀ pátápátá. Ìgbìmọ̀ Trump tó ń ṣiṣẹ́ lórí àlàáfíà sọ lóṣù tó kọjá pé àwọn ti ní àdéhùn lórí fífi ohun ìjà Hamas àti àwọn ẹgbẹ́ ológun mìíràn sílẹ̀ pátápátá ní agbègbè Gaza ṣùgbọ́n Hamas sọ pé fífi àwọn ohun ìjà tó lágbára jùlọ sílẹ̀ dá lórí ti Israel gbọ́dọ̀ àwọn nǹkan tí Israel gbọ́dọ̀ ṣe nípa láti kó gbogbo àwọn ohun ìkọlù kúrò àti dá ọwọ́ ìkọlù dúró
ni agbègbè ọ̀hún tí wọn yóò sì yọ àwọn ọmọ ogun rẹ kúrò ní agbègbè Gaza. Lọ́jọ́ Àìkú, ọ̀kan lára àwọn olórí ìgbìmọ̀ alálàáfíà náà tẹnumọ́ pé ètò àlàáfíà tí Amẹ́ríkà ń ṣe àtìlẹyìn fún sì jẹ́ ọ̀nà kan ṣoṣo tí wọ́n lè gbà láti rí ọ̀nà àbáyọ lórí ọ̀rọ̀ ilẹ̀ Gaza. Israel ó sì ń ṣe ìkọlù sí ilẹ̀ Gaza láti ìgbà tí wọ́n ti fọwọ́ sí ìdáwọ́dúró ogun àkọ́kọ́ ní agbègbè náà lóṣù kẹwàá ọdún tó kọjá.

Àwọn aláṣẹ nílẹ̀ China ni a pe wọn ti ń gbìyànjú àti ṣètò ìdóòlà nípa kíkó àwọn ènìyàn tó lé ní mílíọ̀nù kan kúrò ní ilé wọn ní apá ìlà oòrùn orílẹ̀-èdè ọ̀hún pẹ̀lú agbègbè tí a mọ̀ sí Shanghai tí ó jẹ́ ọ̀kan lára àwọn ìlú pàtàkì jùlọ fún ètò ọrọ̀ ajé ilẹ̀ náà lẹ́yìn tí ìjì líle tó jà ní orílẹ̀-èdè ọ̀hún. Ìjì náà tó mú òjò alágbára dání ló dá ìgbòkègbodò ọkọ̀ dúró ní ọ̀pọ̀ agbègbè tó fi mọ́ ìrìn àjò ọkọ̀ òfurufú eléyìí tí wọ́n fagilé ní Shanghai lọ́jọ́ Ajé nìkan ṣoṣo. Bó tilẹ̀ jẹ́ pé àwọn aláṣẹ fojú kékeré wo ìjì náà ṣùgbọ́n wọ́n lágbo ìkìlọ̀ nípa àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú òjò ìkún omi àti àwọn ewu tó lè wáyé títí di ọjọ́ ìrú bí ìjì náà ṣe ń lọ sí apá àríwá ilẹ̀ ọ̀hún. Àwọn aláṣẹ ilẹ̀ China àti gbé ìkìlọ̀ tó ga jùlọ kalẹ̀ fún ìjì náà ṣáájú látàrí pé ìjì náà ló lágbára jùlọ eléyìí tó ti kọlu ilẹ̀ China lọ́dún tá a wáyé. Lágbọn ìròyìn eré ìdárayá ikọ̀ Super Falcons orílẹ̀-èdè Nàìjíríà ni pé wọ́n ti fìdí rẹmi nínú ìdíje ìfẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tàwọn obìnrin tọdún yìí lẹ́yìn tí ilẹ̀ Cameroon fìdí wọn janlẹ̀ pẹ̀lú àmì ayò kan dondo sódo ní ìpele quarter final lọ́jọ́ Àìkú. Ìfìdírẹmi náà tún túmọ̀ sí pé orílẹ̀-èdè Nàìjíríà pàdánù ààyè láti gba tíkẹ́ẹ̀tì ọlọ́bẹ̀rẹ̀ síbi ìdíje ìfẹ̀yẹ àgbáyé àwọn obìnrin tọdún 2027 eléyìí tí ilẹ̀ Brazil yóò mọ̀ gbàlejò rẹ̀. Mariam Inyajo òun ná pé omi àwọn kan ṣoṣo fún ilẹ̀ Cameroon èyí tó sì fún wọn ní ìjáwé olúborí àrà ọ̀tọ̀ lórí ilẹ̀ Nàìjíríà ní Casablanca lánàá òde yìí. Inyajo yìí ẹni tí í ṣe ọmọ ẹni ọdún 19 ó ní pé omi àwọn náà ní ìṣẹ́jú 19 èyí tún ṣàmì àpẹẹrẹ alágbára. Góòlù náà ni àkọ́kọ́ tí Inyajo yìí gbá wọlé nínú ìdíje ọ̀hún tó sì jẹ́ kí Cameroon dé ìpele tó kọ̀gùn sí àṣekágbá níbi tí wọn yóò ti dojúkọ ilẹ̀ Morocco tó jẹ́ olùgbàlejò nílẹ̀ Rabat lọ́jọ́rú. Èyí fún ilẹ̀ Cameroon ní àyè láti lọ síbi ìfẹ́yẹ àgbáyé àwọn obìnrin tọdún 2027 ní orílẹ̀-èdè Brazil. Èyí ló pin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní ṣùgbọ́n kí a tó mọ̀ lọ ẹ jẹ́ kí a wo àwọn kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí. Orílẹ̀-èdè Nàìjíríà ní pé gbèsè rẹ̀ òun ní pé ó ti já orílẹ̀ báyìí fún ìgbà àkọ́kọ́ láti bí ọdún bíi mẹ́wàá èyí tó sì wálẹ̀ láti 28% sí 32% ó lé pẹ́sẹpẹ́sẹ lásìkò yìí lọ́dún 2026. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè kégbàjarè inú àtẹ̀jáde kan eléyìí tó sì ń sọ̀rọ̀ látàrí ọ̀rọ̀ tó jáde láti ọ̀nà Adégbòyega Oyetola ṣáájú ètò ìdìbò sí ipò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́sẹ̀ tá a wáyé látàrí bí àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n fura sí pé wọ́n gbìyànjú láti ṣe mọ̀kùmọ́gó nínú ètò ìdìbò náà. Àwọn aláṣẹ ilẹ̀ China níròyìn gbé pé wọ́n ti kó àwọn èèyàn tó lé ní 1,000,000 èèyàn kúrò nílé gbé wọn báyìí ní apá àríwá ilẹ̀ China lẹ́yìn ìkọlù alágbára tó ní ṣe pẹ̀lú ìjì líle eléyìí tí a pè wọ́n ní ìkọlù ilẹ̀ náà. Alákòóso àgbà ilẹ̀ Israeli Benjamin Netanyahu kọ àwọn àbájáde oníkókó 15 eléyìí tí ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump kọ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ilẹ̀ Gaza nígbà tó sì jẹ́ kó di mímọ̀ pé àwọn kò ṣetán láti kó àwọn ọmọ ogun rẹ̀ títí tígbà tí ilẹ̀ Hamas yóò fi dá ọjọ́wọ́ àwọn agbára àti àwọn nǹkan ìjà wọn sílẹ̀ pátápátá. Nínú ìròyìn eré ìdárayá láti máa fòyín pé ikọ̀ Super Falcons ilẹ̀ yìí òní ẹ́pẹ́ ti fìdí rẹmi níbi ìdíje ìfẹ̀yẹ àgbáyé àwọn obìnrin ọdún 2026 lẹ́yìn tí ó pàdánù pẹ̀lú àmì ayò kan sódò sọ́wọ́ ilẹ̀ Cameroon ní ìpele ti quarter final tó wáyé lálẹ́ àná. Èyí ló pin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn olówó alátọwọ́ Kunle Olówù. Ẹ mọ́ gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú ìpa ìdíjẹra wa gbogbo pẹ̀lú àtúwá 0893 nígbà tí ẹ lè fẹ́ràn tẹ́ ó sì tẹ̀lé wa lójú ìpa ìdíjẹra Facebook wa pẹ̀lú àtúwá 0893 FM fanpage. Bákan náà lè gbọ́ wa sọ̀rọ̀ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wales0893.com nígbà tí ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìnjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá Olóèdè ló mú ìròyìn náà wá sí ti gbọ̀nyín. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kànga agbọ́mọ̀gbẹ́ Wales Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ máa yáṣẹ́ o.

Ajẹ́ pé ká máa kíra wa kásán ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń láǹfààní láti mọ gbóhùn wa lọ́sàn-án tò ní. Mo kí yín ẹ káàbọ̀ sórí àkọ̀tàn ètò yín ètò wa Inside Ọ̀yọ́ èèyàn nínú ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹbẹ̀ ta ti máa ń láǹfààní láti gbé àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ tiwa tí wọ́n hàn yín yẹ̀wò lórí ètò yìí. Ìkànnì kọ̀ǹgàgbọ́nmàgbẹ̀ Wells Radio 89.3 FM náà lẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ètò Inside Ọ̀yọ́ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé bá aago méjì ìbọba ti lù báyìí, Inside Ọ̀yọ́ ní gbogbo ọjọ́ ajé ni Inside Ọ̀yọ́ mọ̀ gbìnàyà. Látún ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ṣe wà. Ètò tẹ́ ń gbọ́ lọ́wọ́ ní Inside Ọ̀yọ́ fún ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. Mo kí yín o, ẹ̀kọ́ àtàárọ̀, ẹ̀ka àsán ní gbogbo ibikíbi ti ọwọ́jà àkànnì yìí tó bá ń láǹfààní àti máa fẹ́ dé, bóyá nínú ọjà lẹ́yìn wà ní ẹ̀kọ́ ọjà o, kó jẹ́ bóyá líle epo lẹ ti ń gbọ́ wa ni, kó jẹ́ pé ọlọ́kọ̀ lẹ́yìn ni àwàyé o. Gbogbo bí yòówù tẹ́ bá ti ń gbọ́ wa lọ́sàn-án tòní, mo kí yín, mo ṣe yín pẹ̀lẹ́. Ẹ̀yin tẹ́ wá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa náà, a kí yín o, ẹ káàbọ̀. Mo gbà pé pẹ́ láǹfààní láti lọ gbójúge wá lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 89.3 FM fan page lórí ètò Inside Ọ̀yọ́ ìyanyin nínú ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbi tá a ti mọ gbé àwọn tó rọ̀ mọ tó ń ṣẹlẹ̀ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ yẹ̀wò lórí ètò yìí bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́. Aago méjì ó ti kọjá àsọjú mẹ́rin nínú kòlò ní àhín onítúnlọ́jọ́ kẹwàá nínú oṣù kẹjọ ọdún 2026.

Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé nínú ètò Inside Oyo abala méjì òun náà ni ètò ìpín sí. Abala àkọ́kọ́ níbi tá a ti máa ń ṣojú òpó sílẹ̀ fún àwọn aráalé láti pè láti sọ bí nǹkan ti ń lọ lágbègbè wọn lórí ohun tó ṣẹlẹ̀ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí ní agbègbè yín lábẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ bí nǹkan ti ń ṣẹlẹ̀ lágbègbè ọ̀dọ̀ yín ti rí. Ẹ̀yin tó wà lọ́kàn yín tó jẹ́ pé ẹ̀ ń lálàṣe rẹ̀ ẹ̀ ń rí bí ìdojúkọ lágbègbè ọ̀dọ̀ yín tẹ fẹ́ kàn síjọba lórí ẹ̀ tẹ fẹ́ sọ fún ìjọba ṣùgbọ́n tẹ mọ̀nà tẹ gbégbà àwọn tó dàbí pé ó ń dá wàhálà sílẹ̀ fún rokerodo tó jẹ́ pé kò fẹ́ jẹ́ kí lílọ bíbọ̀ ó yá tààràtààrá bóyá ojú pópó ni o bóyá afárá táwọn èrò ẹlẹ́sẹ̀ ń gbà kọjá ni o ibi yóò wù àbí bóyá ilẹ̀ tiẹ̀ ló jẹ́ kándà tí wọn ò dà bó ti jẹ́ kándàdà bóyá àwọn kan ló jẹ́ ó kólẹ̀ tí wọn ò kó ẹyin tó bá wò kó ń ṣẹlẹ̀ lágbègbè ọ̀dọ̀ yín tẹ́ sì fẹ́ kí ìjọba gbé ìgbésẹ̀ lórí ẹ̀ tẹ́ ti wá ń ṣapá tẹ́ ti ń gbìyànjú tẹ́ mọ̀ wípé owó tá à ń ṣe ẹ̀wò ẹ̀wò ojú kan náà ní já sí oje tiẹ̀ ti ń sunmi ẹ̀mọ́jú sun yẹn ẹ̀mọ́jú rẹ̀ yín kò ní sún wa kò ní rẹ̀ wá kàkà kó rẹ̀ wá ká mú rẹ̀ rodo ká fi sọ mẹ́ran kú lóore ẹ̀já ṣe bá wọn a ṣojú òpólẹ̀ labala àkọ́kọ́ ètò yìí kò tó di wípé àbọ̀ sàbàlẹ̀ lẹ́ẹ̀kejì ẹ̀bẹ̀ tá a ti mọ fún wa ní àwọn ìròyìn ọ̀hún bó ti ṣe ṣẹlẹ̀ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́sẹ̀ tá a lò lọ yìí ṣùgbọ́n ṣáájú gbogbo orúkọ ọmọ báyìí ni ìjánu ọmọ oyè ọlọ́run adégòkè lorúkọ tí mò ń jẹ́. Níwòye ọ̀sẹ̀ tó lọ púpọ̀ nínú àwọn olólùfẹ́ ètò yìí wọ́n pè tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ lórí bó àwọn ojú ọ̀nà wọn bó ti ṣe rí ìgbésẹ̀ táwọn fẹ́ kíjọba gbé bí ká ṣe báwọn ṣàá nípá ká ṣe báwọn gbé ní ìgbésẹ̀ ká ṣe bá ṣe nílò láti báwọn tọ̀ bó ti yá tọ̀ mo sì fẹ́ fún yín níròyìn ayọ̀ kan pé àwọn irin tó jẹ ká rìn àti gbégbèsẹ̀ lórí àwọn irin kọ̀ọ̀kan lágra gbogbo tẹ́ fi tó wà létí àti gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ńgbà bá fi rí ìwòye ọjọ́ mélòó báyìí dundun ńlọsàn ó so. Ẹ wá mọ bí mo ti máa ń sọ lórí ètò yìí wípé ṣe mọ̀ wípé ibi tẹ́ ẹ bá ti fi tó wa létí pé báyìí ò ní ṣẹlẹ̀ lágbègbè bí o ńláwa ó mọ̀ èyí tẹ́ ẹ bá fi tó wa létí ń bẹ̀ a lè mọ̀ mọ̀ bẹ̀ kódà èèyàn tiẹ̀ lè mọ̀ gbọ́ bẹ̀ rí toró lójú ibi tí èèyàn lè dé àwọn èèyàn pé ìbàdàn tóbi àwọn àgbàlagbà gan pé ìbàdàn ló mọ̀ ó mọ̀ láyípo ìbàdàn náà tóbi ká tó wá sọ ọ̀yọ́ fúnrara rẹ̀ ẹ̀yọ́ èèyàn ò lè ṣàdédé pé gbogbo òlú tó wà nínú ìbàdàn àti nínú ọ̀yọ́ ó ní mo mọ̀ yóò láwọn ibì kan tí èèyàn ò mọ̀ nítorí ẹ̀ òun náà la ṣe ń pè yín ẹ̀yìn ara lé wípé torí kílù yìí mọ́ bàjẹ́ àjọ jùmọ̀ ṣe ni àjọ fọwọ́sowọ́pọ̀ ṣe ni ẹ̀yọ́ gbogbo àwọn ibi tí ẹ wò pé àbí bí yìí wọn ò tí ì bá wa ṣe ó ṣeéṣe kó jẹ́ pé ó wù ìjọba náà láti gbé ìgbésẹ̀ níbẹ̀ o ṣùgbọ́n gba àwọn ò mọ̀ pé agbègbè ibì kan wọ́n lọ́la sí nǹkan àbá nídojúkọ nǹkan kan ẹyin ṣùgbọ́n nígbà tẹ́yin bá ti ké gbàjarè síta pé báyìí kàsà báyìí kàwòdì o lágbègbè bí o bó ti ń lọ rèé o lọ́dọ̀ tiwọn ẹ dákun ẹ bá wa sọ fún ìjọba o ẹ mọ̀ wípé bí mi ti mọ ń sọ lórí ètò yìí pé àwa dàbí agbẹnusọ yín a sì tún wá dàbí alárinà láàrin ẹ̀yìn aráàlú tó ń ti ìjọba ẹ̀gbọ́n tẹ́yìn bá fi tó wà létí tí ẹ fẹ́ kábàá yín gbé sí ti ìjọba àwọ̀ ṣe kíni o a kè gbàjarè síta pé báyìí o níbi báyìí o ìjọba ẹ bá wa ṣe o èyí tó bá jẹ́ akọ̀wé ránṣẹ́ èyí tó bá sì jẹ́ ká mọ dààmú wọn lórí ago nígbà a bá fi ìpè a bá fi lé àwọn tí ó wà lágbọnú bẹ̀ láti gbé ìgbésẹ̀ láti ṣojúṣe tásìkò tí wọn ò ṣe nígbà a bá pè wọ́n a bá fìwé pè wọ́n pé ẹ wá sórí ètò mọ́kàn bí wọn ò wá bá a pè wọ́n lórí ago mọ́kàn bí wọn ò bá yọjú àwa náà ṣe kíni o a yọjú sí wọn ìtorí ẹ mo ṣe mọ pé tó bá wà ńbẹ bá àṣà gbègbè ọ̀dọ̀ yín kó jẹ́ pé ojú òpópónà tiyín ló ti ṣí ni o àwọn ojú òpópónà míì báyìí ọ̀dà abẹ ti ṣí dànù ó ti di eléruku ìbá àṣì jẹ́ pé bóyá náà là méjì ni ìbá àjẹ́ pé kò tò ní tọ̀dọ̀ yín ṣé ẹ mọ̀ pé àwọn ojú òpópónà kan lágbára débi tó bẹ̀ gẹ́ tó jẹ́ pé ó lágbára táwọn ọ̀nà ọ̀hún ti rí gbọ̀ngàn tó jẹ́ pé bí èèyàn bá ń wa ọkọ̀ àbọ́kadà bí ò bá mọ̀ ń wà àwọn ọ̀nà ọ̀hún a sì tún máa gbà mọ́ èèyàn lọ́wọ́ tó wá jẹ́ pé ní wa ọ̀kadà àbí mọ́rú àbọ́kọ̀ bí bá ti ń yíwọ́ báyìí lọ́nà náà ó mọ̀ bá yí torí bí ojú ọ̀nà ọ̀hún bó ti ṣe rí náà ni bó sì jẹ́ pé ọ̀kadà lèèyàn gàn àti ẹni tó ń wọ̀kadà ọ̀hún àtèrò tó gbé sẹ́yìn àwọn méjèèjì báyìí rúkú òjọ bò wọ́n balá ni
ke wa se pe eyin eyin boya awon ara adugbo be ni o se da ijoba to ye ko ba won da ona na o se se ko je pe boya oju won fo afi ko je iso ti kan be eyin osugbon gbe yin ba wa ke gbaya re sita pe ibi bayi bayi bayi awo se kini o a ran won le ti pe aba ti ba wa se bi o alaga bi ona odo yin bi awon ara be won fi esun kan yin o won le soju se yin to die se o ijoba e ba wa woru ewu agbegbe gi e ba wa foju anu wo won won lala se nkan bayi iba si se boya ka ti e mo toju opopona puro awon agbegbe mi bayi afara ti won lo lati fi koja lori odo eyin be eyan ba gba be koja bayi ro olohun ati mo ba eyin o wa se mi ni o mo fokan gbadua solodun mo re pe iwo olohun je n tokini jalaye omo ijo ja mo mi lese o nibe tawon kini ohun to je geremi tide enjo tawon elomi si n gba won tun mo mo won koja nbe lati lo li eko egeremi ti si ni kolodun mo ri o mo sanu sugbon won bi ta ba de o na la le so won bi kan wa toju wa o to enjo itori e leyin ara le de se lindo lati fo ohun jade pe odo wa nibe bayi yo bayi awo si se kini a ba yin gbe ta fun joba a se ke gbaja re bo se ja se a to lona o ya to a si pe awon igbese to ye ka gbe lati ri aridaju pe dundun n lo san so oya ede n si oju opo nle ni papapa fun ara le lati pe lati ba wa dase bo loju ona ti yin se ri bo ni agbegbe odo ti yin se ri ki lo n sele ki le fe ba ijoba so loju ona yin ni ninu gbogbo to ba ni se pelu agbegbe yin ninu ipinle oyo iba je iseyin le yin wa ibi o ba we wa bo loju ona yin se ri ki lo n sele lagbegbe odo ti yin ki le n lala se re ki lawon nkan amaye derun to je janfani e to je wi pe o ni yin la e ra anfani re je te se mo pe eto yin ni lati ri gba lowo ijoba te se ri gba oya o eja gbo eje nsoto oko ile 091-6893-1000 to fi mo 091-13-33-3893 091-13-33-893 Eje mu number yi. Hello, etu wole e ka san o.

Hello, ìpè ohun ti rí bété, ẹ̀ṣẹ̀hùn tẹ bá láǹfààní láti tún mú padà. Ẹ̀jẹ̀ mú ojú òpó ń lẹ́ẹ̀kan sí 0916893 1000 0916893 1000. Bákan náà lójú òpó Facebook wa Wells Radio 893 FM fanpage. Bó o lójú ọ̀nà yín ṣe rí, bó o lágbègbè yín ṣe rí, kí ni àwọn nǹkan tó dàbí ohun amáyédẹrùn tó jẹ́ kẹ́ ẹ jàǹfààní ẹ̀ látọ̀dọ̀ ìjọba tó jẹ́ pé ẹ̀yìn wá ń lọ́là sí ẹ̀ wá ni ó dàbí nǹkan tí ń ní ìyànlá tó jẹ́ kí èèyàn máa jàǹfààní ẹ̀ lábẹ́ ìjọba gẹ́gẹ́ bí ẹ̀tọ́ aráàlú tó wá dàbí wípé ẹ̀yìn ò tí ẹ jàǹfààní rẹ̀ pa ẹ sì ń gbé ìgbésẹ̀ láti jẹ́ kí ìjọba mọ̀ ṣùgbọ́n kò gbogbo pa yín pàbó ní ń jásí ẹja ewu fún wa ẹja wa gbé ìgbésẹ̀ ló ẹ ti wọlé ẹ káàsán. Ẹ dákun ẹ bá wa kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín sà. Ẹ dákun ẹni tó bá ti pè wọlé ẹ bá wa kúrò ní ẹgbẹ́ rédíò yín ó ṣe kókó ó ṣe pàtàkì.

Ẹ̀yin bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ̀ wáyé kan ní kànga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM. Òun náà lẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa lọ́wọ́ báyìí nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́tọ̀ tẹ́ ń gbé lọ́wọ́ Inside Ọ̀yọ́. Abala ìlẹ́ẹ̀kejì ètò òun náà la wà lọ́wọ́ báyìí. Ibi tá a ti ń mú àwọn ìròyìn bí nǹkan ti ń lọ àtàwọn tó ṣẹlẹ̀ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́sẹ̀ yìí àtọ̀sẹ̀ tá a lò lọ yìí àmupọ̀ mọ́ra wọn ni. Bákan náà ìròyìn míì rèé tó ní ṣe pẹ̀lú bó ti ń lọ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ọwọ́ àwọn ọlọ́pàá bó ti bá àwọn afurasí adigunjalè mẹ́ta tán sì gbàbọn lọ́wọ́ wọn. Wọ́n ní ọwọ́ bá àwọn afurasí adigunjalè mẹ́ta ọ̀hún lágbègbè Sábó ní Mọ́kọ́lá nílùú Ìbàdàn. Nínú àtẹ̀jáde ti iléeṣẹ́ ọlọ́pàá fi ìta lọ́jọ́ Àbámẹ́ta tó jẹ́ pálukoro iléeṣẹ́ ọlọ́pàá DSP Àyánládé Ọláyinka ló burọ́ lù ú. Níbẹ̀ wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ lórí bí ọwọ́ ṣe tẹ àwọn afurasí adigunjalè ọ̀hún tó yẹ pé wọ́n lọ ṣọṣẹ́ tán wá lọ farapamọ́ sí agbègbè Sábó. Kódà àwọn tọ́wọ́ tẹ ọ̀hún wọ́n fọ ọkọ̀ mọ̀lédè àwọn mẹ́ta hàn Tòmíwá Yomídé, Haruna Kabiru àti Haruna Hasan làwọn mẹ́tẹ̀ẹ̀ta tọ́wọ́ bà táwọn ọlọ́pàá sì ṣàlàyé ọ̀rọ̀ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí afurasí adigunjalè ni wọ́n o. Nígbà ọwọ́ sì bá wọn àwọn ohun ìjà olóró tí wọ́n ń gbé sọ́sẹ́ àwọn ọlọ́pàá tó ṣe kíni o. Wọ́n tún kó kódà àwòrán wọn fi ibẹ̀ níbi wọ́n ti kọyìn báyìí tó ń ti àwọn nǹkan ìjà olóró tán fi ń sọ́sẹ́ tí wọ́n lọ fi ń digun jalè tí wọ́n fi ń ṣe alọ́kólóńkígbe táwọn pé iṣẹ́ tó wà wọn iṣẹ́ táwọn fẹ́ yàn láàyò nu tí wọ́n pé iṣẹ́ oríran wọn òun ni alọ́kólóńkígbe ẹ̀yin o. Bá sì ti pé alọ́kólóńkígbe làwọn fẹ́ máa ṣe àwọn ò fẹ́ làágùn ntáwọn ẹni ẹlẹ́ni bá ti ń làágùn ṣe báyìí tí wọ́n ń fọ ògùn ojú wọn kójọ ńlá wọn fẹ́ lọ́ máa kó lóru nírọ̀rùn nírọ̀rùn. Àwọn ọlọ́pàá náà sì pé àwa náà ní gbà fún yín o bẹ́yìn náà bá ti wá lọ ń kàágùn aláàgùn rọ̀rùn àwa náà máa ṣe kíni o àwa náà máa gbé yín ní jántó jántó ni wọ́n sì ti ṣe bẹ́ẹ̀ báyìí. Ọwọ́ ti bá àwọn mẹ́tẹ̀ẹ̀ta láwọn afurasí adigunjalè mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ọwọ́ bá wọn jántó àwọn náà sì ti wà ní kíni o wọ́n ti wà lákàtà àwọn ọlọ́pàá níbi tán ti ń ṣẹ́jú páíkó tán ti ń wò páíkó.

Bákan náà, nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ni ìròyìn eléyìí ti pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ti bẹ̀rẹ̀ àyẹ̀wò àti ìmúṣẹ ìlànà à ń dalẹ̀ ẹnu lójúlé sójúlé bí àwọn ilé kọ̀ọ̀kan ti ń dalẹ̀ wọn nù wọn ti ń gbófin rẹ̀ ró báyìí wọ́n sì fáwọn aráalé àtàwọn aráàlú ní oṣù kan pé ẹ tẹ̀lé ìlànà à ń dalẹ̀ ẹnu tó yẹ. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn kéde bá ti ṣe bẹ̀rẹ̀ ìmúṣẹ ìgbéró òfin ìlànà dídalẹ̀nu gbogbo àwọn aráàlú tó fi máwọn gbọ̀ngàn àtàwọn ilé tí wọ́n fi ń ṣe okoòwò tí wọ́n fi ń ṣe ilé iṣẹ́ jákèjádò ìpínlẹ̀ yìí wọ́n wá fún àwọn ará ìlú tó ń ti àwọn tó ní dúkìá bóyá onílé lórí ni o àwọn tó ní ilé tán fi ń ṣe ilé iṣẹ́ ni o wọ́n fún kó wá ní oṣù kan péré pé oṣù kan lá fún yín o àwọn ìlànà àtàwọn òfin tán fi ilẹ̀ pé báyìí ni ẹ ṣe máa sílẹ̀ yín báyìí ni ẹ ṣe máa dá ẹ̀tẹ̀lé o oṣù kan o ni wọ́n fún wọn tì tó jẹ́ pé ìgbéró òfin à ń dalẹ̀ nù bó ti tọ́ àti bó ti yẹ wọn ni nígbà tí ẹni tí ò bá ti tẹ̀lé báyìí ìbáwí tó bá yẹ gbogbo ẹ̀ yóò bẹ̀rẹ̀ sí jẹ́ lílò bẹ̀rẹ̀ láti oṣù tá a fẹ́ mú yìí oṣù kẹsàn-án ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2026 ẹ̀dàkùn àti kẹ́tò ọ̀nàrẹ́bù adẹ́rìntọ́ tó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká ọ̀nàrẹ́bù adémọlá adẹ́rìntọ́ ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún lákòókò tí ń báwọn oníròyìn sọ̀rọ̀ ní iléeṣẹ́ rẹ̀ lórí bí ìgbésẹ̀ ọ̀hún bó ṣe jẹ́ láti lè fikún okun ìmọ́tótó àyíká àti láti rí àrídájú pé àwọn ilẹ̀ tó yẹ ń dànù wọ́n dànù lọ́nà tó tọ́ àti èyí tó yẹ wọ́n sì ṣàmójútó rẹ̀ kì í ṣe pé a ń jọ̀rà pa à ń júlẹ̀ pa à ń jẹ́lẹ̀ yìí à ń júlẹ̀ àyíkó wàá dàbí ilé ẹlẹ́dẹ̀ wọn ní ọ̀hún àwọn ò fẹ́ yùn ẹja ṣe ní onímọ́tótó torí ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo ẹyọ wọn ni ẹja lò mọ́tótó bẹ́ẹ̀ yẹn bá wà nù mọ́tótó gan-an àwọn àìsàn wọn aṣá jìnnàjìnnàjìnnà wọn níbi mọ́tótó bá wà tí gbogbo lé mọ́ tí gbogbo abọ́ jẹun tí ò bí ẹ̀sìn kan rí òkun tí gbogbo ẹ̀ wà nínú mọ́tótó tẹ́ ẹ jẹun tẹ́ ẹ fọwọ́ yín tẹ̀kú tí ò réwọ́ jẹ wọn ni tẹ́ ẹ mú aṣọ yín tó dọ̀tí tẹ́ ẹ kó tẹ́ ẹ fọ́ tẹ́ ẹ dé oúnjẹ yín bó ti jẹ dé tí àwọn eku ò ráyè ṣègbín sí i gbogbo ẹ̀ báwọn tẹ́ ẹ ṣe ní mọ́tótó àwọn bí ẹ rí pádágún omi fẹ́ máa wà tẹ́ ẹ tún bẹ̀ ṣe tí àwọn ẹ̀fọn tí wọn ò ráyè bà á bẹ̀ wọn ni kódà inú ilé bẹ́ẹ̀ wọn nínú àlàáfíà ò ní wọn ò máa wà ṣùgbọ́n ẹni wá jẹ́ pé ẹ wò ó je ẹyin ẹ ṣàfilẹ̀ bẹ́ẹ̀ tí ń ṣe pàṣọ ẹyin ìwò olútọ̀hún. Kọ́lọ́hún ó mọ̀ ìyá àlùgbàdì àìsàn àwọn fẹ́ rí wípé àtẹ̀lé ìlànà tó ní ṣe pẹ̀lú àmójútó àyíká àti ìmọ́tótó wọn ni lórí ẹ̀ làwọn ṣe pé ìgbésẹ̀ à ń gbófinró lórí dídalẹ̀nu yìí yóò bẹ̀rẹ̀ sí múlẹ̀ tó sì láwọn àbáwí àti ìjẹniyà fáwọn tí ò bá ti tẹ̀lé ṣùgbọ́n o àti fún yín ní àkókò tó ó ti di oṣù kan la fún yín pé kẹ́ ẹ fi bẹ̀rẹ̀ sí tẹ̀lé o ó bá ti di oṣù tí ń bọ̀ báyìí ọjọ́ kẹ́ni tó ti bẹ̀rẹ̀ sí múlẹ̀ èyí tẹ̀ ẹ̀ bá ti tẹ̀lé ìtọ́jú wá olùjúrí o. Bákan náà nínú ọ̀sẹ̀ tá a lò lọ yìí ó ní ìròyìn kan jáde níbi tí akọ̀wé ìjọba ìpínlẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n Musbau Babatunde tún ti ṣàfihàn ọ̀rọ̀ lórí iye owó tó wọlé fún ìlàjì ọdún 2026 sínú àsùnwọ̀n ìjọba tí wọ́n pa wọlé ó sì ṣàlàyé ọ̀rọ̀ pẹ̀lú bó tún ṣe kéde wípé ẹ wò ó ẹ̀yin ará mi ìjọba ìpínlẹ̀ yìí láìpẹ́ láì jìnà wọn ó gbé àwọn ọkọ̀ kan wọlé àwọn oníròyìn máa ń pè bàbá ìwọ ọkọ̀ wo ni ẹni sùúrù ẹ farabalẹ̀ jẹ́ ń ṣàlàyé wọn ni ó yá wọn bá gbé gbòǹgbòǹ sí bàbá lẹ́nu ó yẹ ẹ máa sọ abápẹ́ wò ó àwọn ọkọ̀ tí wọ́n gbé wọlé kìí sọ ọkọ̀ tí ó máa lepo kò ní lepo kò ní lo òróró kò ní lo dísù kí ni ó wà máa lò wọ́n ní iná ni ó máa lo iná ni wọ́n lọ́kọ̀ tí ó máa lo iná ni mélòó wá ni ó ní 50 náà ni o 50 ńlá àwọn ọkọ̀ ọ̀hún tí ó máa lóná tó jẹ́ pé à ń retí kan kò wọlé wọn ò sì ní pẹ́ wá kó fún wa tí wọ́n máa jálẹ̀ fún wa báyìí láìpẹ́ láì jìnà ò ní wọ́n wá já wọn ọkọ̀ ọ̀hún lẹ̀ fún kí lẹ wá fẹ́ fi ṣe wọn ni àákó ta ni kí gbogbo ìgòkègbodò ìrìn àjò kó lè rọrùn fáwọn aráàlú àdúgbò tó wá dé báyé táwọn èèyàn ń ná lórí pé à ń lọ bìkan sí bìkan yóò má dínkù báyé táwọn èèyàn ná kò ní sí wàhálà pé owó epo yìí pọ̀ ọ̀nà ṣe gbówó lémi gogogo báyìí wọn ni ara ọkọ̀ eléyìí tán fẹ́ kó wọlé iná ni ó máa lò làwọn aráàlú ò bá máa gbádùn ìgbẹ́ bá fẹ́ lọ bìkan báyìí ni ó bá bọ́ sí ọ̀hún ni wípé àdínkù ó dé báyé tí wọ́n máa gbà fún owó ìrìn àjò ẹ̀yọ̀ wọn nítorí ẹ̀ òun làwọn ṣe gbé ìpèsè ọ̀hún ẹ wò ó láìpẹ́ láì jìnà 50 ọkọ̀ tí ó máa lóná à ń retí kógúnlẹ̀ wọn ò sì ní pẹ́ wá jálẹ̀ fún wa.
niko mo so be o ojogbon Babatunde Musbah to je akowe ijoba ipinle yi o lo foro ohun lede ipe ijoba ipinle yi won ni pe gba awon oko tin lona to je 50 niye fun kini o fun imudara igoke gbodo arin rin ajo arin na loju popo ati pe won fe mu aduku baye tawon ara ilu na lori pe a nlo bikan si bikan a njade lo awon oko en yoko ni si wahala pe wo epo ti fe le wa nlu o ah kini en ti poju oko na nla ma lo bayi 50 re won reti kan wa jale fun wa e mo si gbagbe ipe lori eto yi lose to la menuba balu ele ti ijoba ipinle oyo gba ti won fi mo wo ya ajika ti won fi mo baba saye wo bi nkan tin lo layika lori oro eto abu ni bayi oko tin lo na ona to fe ko wole bayi ti won si reti kogunle 50 oko tin lo na

bákan náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tó tún jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́lẹ́gẹ́ apm ọ̀yọ́ṣẹ́yí mákindé tó fi mọ́ igbákejì wọn àtàlágà àjọba àbílẹ̀ apá àríwá ìbàdàn ọ̀nàrẹ́bù olúwaṣẹ́ olúfadé tó fi mọ́ babalọ́jà ìpínlẹ̀ ọ̀yọ́ alhaji yekin abbas àti babalọ́jà ọjà bódìjà alhaji ismail adẹrẹmí jimoh wọn lọ ṣiṣọ lójú àwọn ojú òpópónà tán ṣe sí ọjà bódìjà wọn tún àwọn ọ̀nà ń ṣe wọn sì ṣiṣọ lójú rẹ ojú òpópónà nìkan wá kọ bẹ́ẹ̀ yẹn bá ti jẹ́ pẹ́ tó ti lọ́jà tó mọ̀ ń lọ́jà bódìjà dáadáa ẹ mọ̀ pé àwọn àgbà kan wà tó bá yẹ pé ẹ ti lọ ọbẹ̀ nígbà díẹ̀ sẹ́yìn tójò bá ilé rọ̀ báyìí bẹ́ẹ̀ bá wọnú ọjà àwọn ibi tẹ́ mọ tẹsẹ̀ bọ̀ báyìí kọ́ ń bọ́ kínní bí àwọn kẹmọ pé bẹ àwọn ẹrẹfun kan wà yìí máa ń pupa àwọn kan máa ń wà yìí máa ń dúdú ni dúdú lélẹ yìí o bẹẹ bá tẹsẹ bọnú kínní ń báyìí ẹ mọ wò pé ìwọ ọlọrun pé èèyàn bá tún wá wọṣọ funfun lákòókò tó jẹ pé bóyá ojò rọ tán àbí bóyá ojò rọ lánàá ẹ wá lọ ọbẹ lónìí kò tún ní ti ìgbẹ tán ẹ ojú ọ̀nà àwọn gbogbo ibi tẹ́ mọ wò pé ti ń lọ báyìí bóòlù sì á rí báyìí ta ló ní wọṣọ wáìtì ẹyìn ó sì mọ dára rẹ lẹ́bi ni pé ta ló ní wájà lónìí ṣùgbọ́n díẹ̀díẹ̀ wọ́n padà àwọn ìjọba wọ́n bẹ̀rẹ̀ sí ṣàtúnṣe àwọn ọ̀nà pé ẹ kò jó rí báyìí kò jó rí báyìí ẹja sílé báyìí ẹ̀ ń lára rẹ̀ kò náà ni ìròyìn eléyìí tí mo mú fún yín lọ́sàn-án tòní bí gómìnà àti babalọ́jà o àti igbákejì wọn o àti alága àjọba àbílẹ̀ ẹbẹ o ẹ wò ó wọn lọ síbẹ̀ wọ́n sì lọ sísọ lójú àwọn ojú òpópónà ní bódìjà ọjà bódìjà tó wà nílẹ̀ ìbàdàn ẹ̀yìn òkè wá sọ ojú títì ojú òpópónà nìkan náà sísọ lójú rẹ o wọ́n tún sísọ lójú iléeṣẹ́ àwọn panápaná tí ẹ mọ̀ pé yìnyín náà ṣe kókó olódùmarè ò ní já rí jàǹbá náà tí wọ́n wà ẹsẹ̀ mọ́ pé iléeṣẹ́ panápaná nú ọjà ẹ wá ṣẹ̀ṣẹ̀ ń dúró wọ́n tún iléeṣẹ́ panápaná tán tún kọ́ wọ́n tún sísọ lójú yìnyín náà ibùdó ògbọ́kọ̀sí tó tún jẹ́ ti ìgbàlódé wọ́n tún ṣe kíni o wọ́n tún sísọ lójú àwọn yìnyín náà ẹ wò ó ẹ̀yìn ará ọjà bódìjà ẹ mọ́ gbádùn lọ wọ́n ti sọnù wọ́n sì ṣiṣọ lójú iléeṣẹ́ panápaná o ibùdó ògbọ́kọ̀sí ìgbàlódé o àtòjú òpópónà kódà àtàwọn ọ̀sọ̀ míì inú bódìjà tán lọ sísọ lójú ẹ pé ẹ wò ó ẹ sáà mọ ẹ̀yìn aráàlú kí gbogbo ó ṣàdìrọ̀rùn fún yín náà ni.

0: Ile Emaikuro Wells Radio 89.3 FM Nibe Gongon Lewa
1: Gawo ni gbogbo aye n dajare kiri ti won pon yi West Radio 89.3 FM Ga agbe magbe
2: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
1: Bá fẹ́ polówó ọjà yín lórí rédíò tẹ́ ẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà West Radio ní kẹ́ ẹ máa bọ̀ o àfẹ́tiwà gbé ti yín lárugẹ owó owó ọ̀gá jára lọ o come for your jingle and advertisement at West Radio 89.3 FM gbogbo lẹ́jẹ́lẹ́jẹ́ àti lájọ̀lájọ̀ iléeṣẹ́ ńláńlá àti kéékèèké ẹ̀yin ilé ìjọsìn pátápátá ẹ máa bọ̀ ẹ wá gbé wò ẹ jẹ́ wò ẹ jọ́ wò ẹ tọ́ wò jọ́ gba ko gani master kile tun du o se na e ma se tabi sugbon o e ma gbo wa sile ise wa dangba la wa lege titi ile fufu pelu awo bulu west broadcasting house ni alaafin avenue oluyole estate ibadan ojo state nigeria elo elo 07066165053 tabi 08035093394 west radio 89.3 FM Ọlọ́run gbọ́ gbogbo ń tẹ́ fẹ́ ojú kan ló wà.
3: Yo, what's up?
4: Baby, let's go!
5: Hey there! Want to stay connected to your favorite radio station? Follow us on social media for the latest updates, entertaining wholesome content, and behind-the-scenes peaks. We're on Instagram at Wells Radio 893, Facebook Wells Radio 893 FM fan page, X Wells Radio 893. Follow our WhatsApp channel, Wells Radio 89.3 FM. Get a scoop on upcoming shows, giveaways, and events. Also get to interact with your favorite presenters and share your thoughts on our posts and stories. Join the conversation and stay tuned into Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
6: Kọ́lé kọ́lé kọ́lé kọ́lé lè tò tá a bá rówó kárálẹ̀ kárálẹ̀ àbí ká kọ́lé irú léwo lẹ fẹ́ kọ́ ilẹ̀ wo lẹ fẹ́ rà sílẹ̀ tòsí ló dára ni àbí ti ọ̀nà jíjìn tínú omi àbí tinú ìrà àbí yàngbẹ ilẹ̀ kódà kó jẹ́ torí àpáta kọ́lé kọ́lé lè tò tí ó máa yànnà náà fún yín.
7: Ní West Radio 89.3 FM ní gbogbo ọjọ́ Tuesday láago méjì sí mẹ́ta ọ̀sán 2 to 3 PM every Tuesday.
6: Àǹfààní wà fún yín láti bèrè ìbéèrè tàbí sọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní sáìtì yín nípasẹ̀ text message àwọn ọ̀jọ̀gbọ́n tó dántọ́ tí wọ́n ní nǹkan kan tàbí omi ṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ àti ilé kíkọ́ kò ní gbẹ̀yìn lórí ètò bákan náà lẹ́lẹ̀ pè láti dá sètò tàbí ṣàlàyé ilé tàbí ilẹ̀ tẹ́ ẹ fẹ́ tà fún ìkéde àti ìpolówó ọjà àbí ẹ fẹ́ ṣonígbọ̀wọ́ ẹ máa bọ̀ ní.
7: Iléeṣẹ́ West Radio 89.3 FM Aláàfin Avenue Olúyọ̀lé Ìbàdàn
6: tàbí kí ẹ pé Adékúnlé
7: speak louder
6: 07057330952 07057330952 Ọlọ́run akọ́lé ayọ̀ fún gbogbo wa.

ìran agbe ló láró ìran àwọn àlùkò ló lóṣù ìran alétẹ̀lẹ̀kẹ́ àwọn ni wọ́n ni ẹfun ẹ̀sìn ló ni aré sísá àgbò ló ni kíkàn gbọ̀ngbọ̀ngbọ̀n ilẹ̀kùn sí ilẹ̀kùn sí ilẹ̀kùn tí wọn àbákà bàbá ńlá ta ní jẹ́ sírú ilẹ̀kùn bẹ́ẹ̀ ọlọ́run olódùmarè mo mọ̀ tún ti dé ìwọ lọba tó ń pa mí mọ́ ìwọ lọba tó ń sọ mí lọ tó ń sọ mí bọ̀ ọba tójú gbogbo àwọn tó ń pera wọn lọba ayé lọ ìwọ lọba tó fọba jẹ ìwọ lọba tó lè yọba kú ò nípò ọba tó dá wa lẹ́yọ ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú èdè tí ọ̀jọ́ra wọn ọba tó ti ń bẹ kí bẹbẹ tó máa bẹ òun náà ni ó máa wà ńgbà tí ọba tó ní síran bẹbẹ mọ ọba ọ̀kan ṣoṣo ni ọba táwọn mùsùlùmí ń pè ní àláà táwọn onígbàgbọ́ ń pè ní jìhófà mímọ́ òun làwọn ẹlẹ́sìn kan àbáláyé làwọn ń pe lọ́lọ́dúnmarè ọba tá a kìkìkì tá a lè kì tán ni ọba ọgbọ́n ni tí ń fi inú mi sọ gbọ́ ọba àmọ́ ni tí ń fi máa mọ̀ mí ọba ọ̀rọ̀ ni tó wá jẹ́ kọ́rọ̀ sísọ yìí tó jẹ́ ọ̀rọ̀ mi lọ́rùn bíi kà sí nǹkan torí ẹ̀ lèmi fi máa sọ pé lẹ́yìn èrè ọlọ́run àyà tó fi wọ ọlọ́run o àyàfi tí ọba tọ́lọ́run tí ó tún máa tọ́lọ́run lẹ́yìn ló tún kù

nígbà tí mo ti fi ìbà fọlọ́dúnmarè tán. Ẹjẹ́ ń bẹ̀rẹ̀ kíkì mi látorí olùdásílẹ̀ iléeṣẹ́ wa ní àyín. Ìkànnì West Radio 89.3 FM. Bẹ́ẹ̀ sì pè wá nìkan ni agbọ́n mọ̀gbẹ́ta kún fún mi ọgbọ́n ìmọ̀ àti òye. Ojú ọ̀nà náà lẹwà ẹ̀ sílé yàwó. Ẹn tó lọ́dúnmarè gba ọwọ́ rẹ̀ dá ìkànnì sílẹ̀. Ìyẹn mọ̀ máa wà nínú Olúwa. Mọ̀ máa wà lì ní àbádé mọ sí. Ṣé ẹ mọ̀ pé àdúrà kan lèmi máa ń ṣe fún ìyá yìí? Máa ní agara èdè ń ṣe Ọlọ́run agara ò ní dá ìyá yìí o. Ṣé kárí ọ̀gá wa nìkan nìyí? Ìyẹn ọ̀gá wa Ayọ̀ Emmanuel Òjó. Ọ̀gá tiwa tó ń ṣe bẹ́ẹ̀ tó ń ṣe dáadáa fún alápàbí. Kò ní burú fún yín, kò sì ní bàjẹ́ fún yín lágbára Olódùmarè. Ṣé kárí àwọn ọ̀gá wa tó ń mójútó gbogbo ètò tó ń jáde nílé iṣẹ́ wa ń bí? Yóò mọ ọjọ́ yìí náà ṣe ni o. Ṣé kárí gbogbo àwọn ọ̀gá lọ́gà nígbàánu àṣẹ kọ̀ọ̀kan tó ń kálukú yín dìmú? Nínú ọ́fíìsì tẹ̀ ti ń sadarí ilé alórí. Pẹ̀lú ògo Olódùmarè ẹ̀yin náà ò ní sí nǹkan ṣe. Ṣé kárí amojú ẹ̀rọ mi fún ti sáà tá a wà yìí? Ìyẹn Ọ̀gbẹ́ni Stephen, òun ló wà lápá bẹ́ẹ̀.

lẹ́yìn ìgbà tí mo ti kí gbogbo àwọn tí kíkí tọ́ sí, ẹ jẹ́ ń kí gbogbo àwọn olólùfẹ́ wa náà. Gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń fẹ́ràn ètò yìí dáadáa. Gbogbo àwọn tó jẹ́ pé wọ́n lè mọ̀ gbọ́ wa tá a bá ti lórí ọ̀fẹ́ àti gbọ́n sórí afẹ́fẹ́. Mo kí yín nínú ọjà yìí. Mo kí gbogbo ẹ̀yin ìyálájẹ́, mo sì kí gbogbo ẹ̀yin bàbá lọ́jà o. Mo kí gbogbo ẹ̀yin òǹrajà pátápátá náà. Àtàjèrè arajèrè báyìí lẹ́ mọ tà. Gbèsè lájọ́ ọjà kò ní jẹ kó wa yín o. Mo kí gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ náà. Olódùmarè ó fi àlùbáríkà tó péye sínú iṣẹ́ yín. Iṣẹ́ tó lódùmarè dẹ̀ ti parí tán yányán ni wọ́n máa gbé ya ọ̀dọ̀ yín o. Mo kí yín nínú ọ́fíìsì tẹ́ ti ń lórí ọ̀fẹ́ àti gbọ̀wà o. Àgbéga báyìí lẹ́nu iṣẹ́ olódùmarè ó bá ń ṣe fún yín. Mo kẹ́yìn tó jẹ́ pé ṣe ti ń náà jẹ mọ́ṣẹ́ lé. Àbúrò ò ní wọlé tọ̀yìn wá lágbára olódùmarè. Ó dà kò yọ ẹ̀yìn tẹ̀ ń rìn lọ náà tẹ̀ ń lọ ibìkan náà. Ó sì jẹ́ pé oríire náà lẹ ti ń gbọ́ wa lọ. Kọlukọlu àbúrò ò ní kọlu ẹ̀yìn náà. Mo kí gbogbo ẹ̀yìn ọlọ́kadà tẹ́ ẹ̀ lè mọ̀ gbọ́ wa. Mo kí gbogbo ẹ̀yìn onímọ̀rúwá tẹ́ ẹni tiwa lẹ̀ ń ṣe. Mo kí gbogbo ẹ̀yìn onímíkírà tó jẹ́ pé tẹ́ ẹ bá ti wojú aago yín báyìí. Ẹ bá ti gbọ́ pé aago mẹ́rin ti róke gé báyìí. Ẹ ti mọ̀ pé tó àkàgbádùn ó tún ti bẹ̀rẹ̀ nú. Mo kẹ́yìn onímọ́tò ògbòrò náà pátápátá o. Pẹ̀lú ògo olódùmarè ẹ̀ ní kọlù yàn. Èyàn ò sì ní kọlẹ̀ yín náà. Ayọ̀ tẹ́ ẹ jáde ńlé náà lẹ́ padà wọlé o. Ọ̀rọ̀ ti jáde àṣẹ sì ti ra mú.

ọ̀rọ̀ kan á nísinsìnyí ìwọ ọmọdé. Ó yẹ kí n gbọ́ níyànjú díẹ̀, ìwọ ọmọ, họ́wù, ó gbàgbé ìyá rẹ ni tàbí o kò tilẹ̀ rántí rẹ̀ mọ́. Jọ̀wọ́ mo bí ọ́, má ṣe ṣe èyí, kí àkàlà mọ̀gò kó má ba yọ lójú jẹ. Ní ìgbà tí ìwọ wà ní kékeré, tí o dàbí ọmọ èkúté, àwọn ni ó ń tọ́jú rẹ̀, ìyá rẹ ni ó nu ikùnmú rẹ̀, ọyàn rẹ̀ ni ìwọ sì ń mu tí ìwọ ń fà ní ìfàkufà, tí ìwọ ń gé jẹ, aṣọ rẹ̀ ni ìwọ ń ṣe gásí, tí ìwọ sì ń ṣe ẹ̀yọ́ sí. Bàbá rẹ̀ ni ó mú àdá tí ó ń wá egbò igi tí wọ́n fi ṣe àgbo fún ọ. Àwọn òbí rẹ̀ ni wọ́n

Wọ́n fi fún ọ, mo bí ọ, kí ni ó kù tí wọn kò tilẹ̀ ṣe fún ọ? Ó yẹ kí ìwọ san oore wọ̀nyí fún wọn. Iṣẹ́ tí wọ́n bá kọ fi ojú sí, kó kọ dáadáa kí ó lè tó àwọn àtiwọ́ láti jẹ. Bí wọn kò sì rí owó tọ láti rán ọ lọ sí ilé ìwé, má ṣe bínú, má ṣe máa wo àwọn ọmọ tí bàbá wọn rán lọ. Rántí pé ọmọ ìka owó rẹ kò dọ́gba o. Sáà tẹra mọ́ iṣẹ́kíṣẹ́ tí ìwọ bá ń ṣe, àti àgbẹ̀ ni o, àti akọ̀wé ni, àti oníṣẹ́ ọwọ́ ni, ọkàn kò yàtọ̀ jù bẹ́ẹ̀ lọ. Fífi ojú sí iṣẹ́ ni bàbá owó níní. Ọmọdé mìíràn wà tí ó jẹ́ ìpátá ọmọ, tí ó jẹ́ ìpáǹle, tí ó jẹ́ akótilétà, tí ó jẹ́ aláìmoore. Bàbá rẹ̀ á ṣe igi tà, á fi kọ́. Ìyá rẹ̀ á já ewé, á fi kọ́. Òun ó di ẹni ńlá tán, á gbàgbé wọn. Bóyá ó ń gba pọ́n mẹ́ta lóṣù. Ìgbà tí àwọn òbí rẹ̀ bá béèrè owó, á fi sílè kan fún wọn. Ìgbà tí ó bá tún tó oṣù, tó bí oṣù mẹ́ta lẹ́yìn èyí, tí wọ́n tó béèrè òmíràn, á dáhùn á wípé, ẹ kò gbá mi lójú kí ẹ wá gba owó. Ẹ ṣe bí mò ń ka owó lórí igi ni. Ha! Ọmọ burúkú, ó jẹ́ tọ́jú àwọn òbí rẹ̀. Bí wọn kò tilẹ̀ ní oúnjẹ kọ́bọ̀ ní ilé, tí wọn kò sì ní aṣọ épìnì nínú ní ọrùn. Ó ní wọ́n fi bí ọ̀, ọjọ́ tí wọ́n bá sì kú ni wọ́n yóò mọ̀ pé a gbọ̀rọ̀ dùn. Bí ìyá kò sí, bàbá ní bàbá kò lè jọba bẹ́ẹ̀ ni o. Yẹ́ àwọn òbí rẹ sí, àwọn ni ó bí ọ o, bí o tilẹ̀ jẹ́ ọ̀mọ̀wé, tí o gba oyè dọ́kítọ̀ 12, tí o gba oyè lọ́yà 16, tí o di bíṣọ́ọ̀bù 13, tí o sì gbé 20 ọ̀já àlùfáà kọ́rùn lẹ́ẹ̀kan ṣoṣo. Má ṣe fi ojú di bàbá rẹ láíláí. Máa wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn dúdú tí wọ́n jáfáfá ní ìwé, tí wọ́n kọ́ tiwọn dé ìlú òyìnbó, tí wọ́n fi gbogbo ilẹ̀ Yorùbá ṣe sin bàbá wọn. Tí wọ́n bá fẹ́ ṣe nǹkan tó nítumọ̀ tó bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń wò, aṣọ ilẹ̀ wa ni, ẹ̀wù, agbádá àti bùbá. Wọ́n á máa fi aṣọ bàbá ńlá wọn gbé àwòrán. Òmíràn á wọ aṣọ ògbóni láti fi ìwà ìrẹ̀lẹ̀ hàn sí ìlú Nàìjíríà, tí í ṣe bàbá ńlá tí ó bí wọn. Wọ́n á máa fi ìwà ìrẹ̀lẹ̀ hàn sí gbogbo àwọn tí ó jù wọ́n lọ. Mo fẹ́ sọ fún ọ, ìwọ ọmọdé, ìwà ilé ní ń bá ènìyàn dé òde o. Ìwọ tí o lè bu ọlá fún bàbá rẹ, o kò lè bu ọlá fún ilẹ̀ ènìyàn dúdú. Kí ni ìwọ ajámọ́ gan nínú èyí? Máa bá bàbá rẹ dámọ̀ràn nígbà gbogbo, yóò sì mọ́ ní ọlọ́gbọ́n ọmọ. Bí àwọn òbí rẹ bá ń bọ wí, dákẹ́ fihàn wọ́n pé ìbáwí wọn dùn ọ́n, àti pé o kò ní ṣe irú ẹsẹ̀ náà mọ́. Má ṣe fún wọn ní èsì ìbáwí láí. Àwọn ọmọ mìíràn kì í jẹ́ kí òbí wọn fi ohùn balẹ̀, àti pàápàá àwọn ọmọ obìnrin sí ìyá wọn. Bí bàbá ti ń sọ ọ̀kan, ọmọ náà máa sọ méjì. Ọmọ mìíràn pẹ̀lú á ní àyà tó bẹ́ẹ̀ á gbé ọwọ́ sókè, á ní òun fẹ́ lu ìyá òun. Ha! Sùúrù Ọlọ́run mọ̀ pọ̀ o. Ìbá jẹ́ pé èmi ni ẹlẹ́dàáni, ìbá pàṣẹ kí irú ọwọ́ bẹ́ẹ̀ má wálẹ̀ sílẹ̀ mọ́. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ kò wọ́pọ̀ sá o. Ó sì dájú pé bí wọn kò bá tètè yí padà, wọ́n fẹ́ kí ògòǹgò Ọlọ́run yọ àwọn lójú jẹ. Níkẹyìn ọjọ́ ayé wọn, mo bí ọ, ìwọ ọmọ, ìwọ fẹ́ irú èyí bí? Ìgbà mìíràn àwọn òbí rẹ lè sọ sí ọ. Mú sùúrù fún wọn. Rántí pé bí wọ́n bá tún ti ń darúgbó ni díẹ̀, nínú ọgbọ́n wọn tún padà ń di èwe.
jọ̀wọ́.

Àkójọpọ̀ ìròyìn lérèfé ló ń dé ṣe ti gbọ̀ yín láti ìkànnì kànga gbọ́mọgbẹ́ Welsh Radio 89.3 FM. Oyé Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ìjọba àpapọ̀ tó fi mọ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò orílẹ̀-èdè Nàìjíríà àti àjọ ìṣọ̀kan àgbáyé tó ń rí sétò ìṣúná àwọn ọmọdé, ó ní wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ àjọṣepọ̀ ètò gbọ̀ngbọ́n láti ṣe ìmúgbòòrò àǹfààní sí ètò ìdájọ́ òdodo fún àwọn ọmọdé ní agbègbè tí wọ́n ti ń lálàṣẹ tó ń dojúkọ rògbòdìyàn pẹ̀lú bí àwọn ọmọdé bọ́n ti nílò òfin jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó ṣojú amòfin àgbà orílẹ̀-èdè yìí tó tún jẹ́ mínísítà fẹ́tọ̀ ìdájọ́ Yan Latif Fágbemi tó jẹ́ agbẹjọ́rò àgbà orílẹ̀-èdè yìí níbi ìpàdé ìgbìmọ̀ àwọn tọ́rọ̀ kan nílùú Àbújá lónìí, ó ní olùdarí àjọ ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ tó ń rí sí ìdájọ́ ìwà ọ̀daràn ẹni tí í ṣe ìyáàfin Letika Ayọ̀ọ́lá Daniel ló sọ̀rọ̀ lórí bí àwọn ọmọdé bí wọ́n ti ṣe lẹ́tọ̀ọ́ sí àǹfààní tó ní ṣe pẹ̀lú ètò ìdájọ́ òdodo. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìsìnrú ìlú lórílẹ̀-èdè yìí ni wọ́n ti kéde wípé àwọn igun àgùnbánirọ̀ ti abala B tó jẹ́ tọdún 2025 wọn ó ṣetán ní ibùdó ìlanilọ́yẹ̀ eléyìí tí wọ́n ti ṣètò ìlanilọ́yẹ̀ ní ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún 2026. Wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún léde nínú àtẹ̀jáde tó wáyé láti ọ̀dọ̀ àjọ àgùnbánirọ̀ nípasẹ̀ ẹni tó ń rí sí ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìkànsí aráàlú Caroline Embu lónìí lójú òpó X wọn. Níbẹ̀ ni wọ́n ti ń rọ àwọn àgùnbánirọ̀ tó fi mọ́ àwọn tí ó gbà wọ́n ṣiṣẹ́ àti àwọn ìkàn tọ́rọ̀ kàn láti ṣe àkọsílẹ̀ ọjọ́ náà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti olùdíje dupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ẹlẹ́gẹ̀ẹ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti mú apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ibi tí ó ṣe ìdìmọ̀ agbára fún ẹgbẹ́ òṣèlú rẹ̀ lórí ètò ìdìbò gbogbo tí ń bọ̀ lọ́dún 2027. Mákindé ní ẹni tó jẹ́ wípé ó ń díje dupò láti jẹ ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ẹlẹ́gẹ̀ẹ́ ló ṣèpàdé pẹ̀lú àwọn olùdíje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú rẹ̀ ní ìpínlẹ̀ ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí lára akitiyan láti fikún okun àlàkalẹ̀ ètò ẹgbẹ́ òṣèlú rẹ̀ tó ń ti àkóso ẹsẹ̀ kùkú jákèjádò ẹkùn yìí. Ẹni tó jẹ́ obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun Ìyáàfin Titilọlá Adeleke ń ló léwájú àwọn ìgbìmọ̀ àwọn obìnrin lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ tó wà nílùú Òṣogbo láti fẹ̀hónú hàn lórí ẹ̀sùn ìkóniláyàjẹ́ fáwọn olùdìbò àti bó ṣe ń béèrè fún ètò ìdìbò eléyìí tí ó lọ ní gèrègè ní ọjọ́ 15 oṣù kẹjọ. Lónìí Ìyáàfin Titilọlá Adeleke ti ẹni tí í ṣe kọmíṣọ́nà fún ọ̀rọ̀ àwọn obìnrin àti ìdásí àwọn ìwé tó tẹ̀lé ẹni tí í ṣe Ìyáàfin Ayọ̀ Bọ́lá Awólọ́wọ̀ àti olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọjà Ìyáàfin Eniola Omotoso òní wọ́n ń béèrè fún ètò ìdìbò tí ó lọ ní àlàáfíà láìsí ìkóniláyàjẹ́. Wọ́n sì ń fi ẹ̀sùn kan àwọn kan lórí bí wọ́n ti ń fojú sun àwọn olórí nínú ẹgbẹ́ òṣèlú alátàǹpàkò àkọọ̀dù bí wọ́n ṣe ń gbé ìgbésẹ̀ láti fi páńpẹ́ òfin mú wọn látọ̀dọ̀ àwọn ẹgbẹ́ alátakò. Ó kéré tán ènìyàn méjì ó ní wọ́n ti jáde láyé nínú ìṣẹ̀lẹ̀ ilẹ̀ mímì alágbára tó wáyé nílùú Columbia níbi tí àwọn ilé ti wó palẹ̀ tí àwọn ènìyàn tí wọ́n sì há sí abẹ́ ilé tó wó lulẹ̀. Ìṣẹ̀lẹ̀ ilẹ̀ mímì ọ̀hún wáyé lónìí lẹ́bàá San Jose de Palma ní Choco nílùú Columbia. Ẹni tó jẹ́ alákòóso ìlú Columbia ní Choco ọ̀hún Nubia Carolina ó sọ̀rọ̀ lórí bí àwọn ènìyàn ti ṣe farapa pẹ̀lú ìbàjẹ́ tó wáyé ní agbègbè ọ̀hún tó sì ṣèkìlọ̀ fún àwọn ará ìlú nípa ohun tó ṣeéṣe kó wáyé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ alágbára náà. Èyí lópin àkójọpọ̀ ìròyìn lérèfé fún ti ìrọ̀lẹ́ òní. Ẹ darapọ̀ mọ́ wa ní aago 8 alẹ́ lórí ìròyìn ilẹ̀ wa. Oyé Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o. Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ kú ìkàlẹ̀.

wà yé dàgẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tí wọ́n kan yìí. West Radio 89.3 FM, kàǹga àgbẹ̀mágbẹ̀ẹ́.

0: orí ètò wa láti ìkànnì world radio 89.3 fm ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ tó kalẹ̀ sí òpópónà láàfin avenue lolúyọ̀lé estate nílùú ìbàdàn láti ń kíra pé ẹkúrọ̀lẹ́ akú àtàárọ̀ akú iṣẹ́ òní ṣọwọ́yá gbogbo olè ń kọ́ ṣe gbogbo ẹ̀mí ṣe sómi ń ṣe dáadáa a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó tún yà rọ́jò òní wòye ìjẹ́jà sọ pé a pàdé lónìí a dúpẹ́ àti pàdé láyọ̀ ògoni fọlọ́run lókè ọ̀run akíwa lórúkọ olùdásílẹ̀ àwọn lọ́gàá lọ́gàá lẹ́ka kankan mojú ẹ̀rọ fún sàtà wà yìí sí fihàn ọmọ bàbá ìgè ni mi àwọn pè ń sì bó bàbá òun náà ní lọ́wọ́ bọ́tì ni wà tí ń jẹ ẹ̀mọ́ gbọ́ wa ketekete torí pé wọ́n fẹ́ gbójú àyẹ̀wò wá ìkànnì world radio tẹ bá ti lọ sí tàkùn ìbánidọ́rẹ̀ wa gbogbo at world radio 893 fm fan page world radio 893 youtube instagram world radio 893 kódà kó ṣètàkùn x world radio 893 náà ni ó kọ̀ tèmi ò yípadà torí ìjọba àkókò mo dúpẹ́ ọlá san ni golden voice on radio ló kọ̀ tèmi kódà ó kọ̀ tí kò kọ̀ mò ń jẹ́ incoming senator.
1: O kọ mọ dáko
0: iwo da kankan mọ
1: incoming senator
0: lowo o jẹ mọ se mi dáadáa torí jọ bá ti bójú ẹ báyìí ilé rántí rẹ ń jọba mi.
1: Kò sí wàhálà bọ́ bá ti dépò náà àjọmọ ẹjẹ náà ni àjọmọ ẹjẹ
0: kí lẹ ń jẹ èmi fẹ ǹjẹ nǹkan kan.
1: Tó o bá ti dépò àfi ká tí ọ lẹ́yìn.
0: Kò ṣe ńlá ni
1: ìwé ìpínlẹ̀ ọ̀rẹ́ mi lówó ọlọ́run ní báná bọ́ bá yarọ sóò nígbè ni. So àfikájọ náà ni.
0: Incoming senator àwa fẹ́ tún lù ṣe ni. Constituencies táwa bá ń ṣojú a tún bẹ́ẹ̀ ṣe.
1: Ṣùgbọ́n díẹ̀díẹ̀ ni ọmọ bọ́ sápò.
0: Ìwò díẹ̀díẹ̀ mo bọ́ sáà ní gbowó oṣù
1: ni. Ọgbọ́n tí yóò bá ní anúmọ̀ inú lẹ̀.
0: Ìrọ̀ tó
1: sáà
0: ní gbowó oṣù tẹ̀yìn sàmọ́ gbowó oṣù nígbà tí ì ṣe pọ̀ fún
1: mi. Irú yìí ní débẹ̀ tán. Tí ó wà ní afẹ́sẹ̀ project kan tí ó mú wá kan sálà
0: kiri. Ọlọ́mọjẹ ṣé mo jọrú ẹ lójú rẹ.
1: Ọlọ́mọjẹ
0: ìwà tó wà nú ẹ ló
1: fi ń pè. Àwọn kan sọ ọlọ́mọjẹ jọ kiri àná.
0: Irọ́ mo sọ pé àwọn kan èmi ò ṣerú ẹ̀.
1: Wo ìṣerú ẹ̀.

0: Ẹ kúlé o.
1: Ẹ káàbọ̀.
0: Àwọn ọmọ yín kọ́.
1: Ọ wà, wọ́n ṣe wọ́n sùn.
0: Wọ́n sùn lọ́wọ́.
1: Wọ́n ṣe rí pa gan lónìí.
0: Ọ̀dà mo ń bọ̀. Jẹ́ tiẹ̀ kọ́kọ́ sáré lọ sí tọ́ílẹ̀tì lọ. But
1: Ẹ lọ tọ́ílẹ̀tì kẹ, àbí ẹ lọ gbọ̀nsẹ̀ kẹ padà wá.
0: But ẹ yá de, kí ló wà lórí tẹ́bù yẹn?
1: Bí báwo, kí ló wà bẹ́ẹ̀ bí ti báwo?
0: Tí mò ń rí jọ bí ẹ pé àwọn ọmọọṣẹ́ mo gàrí tán, àbí kí ni mò ń wò tí gbogbo ẹ kàn ó ṣe
1: dáadáa. Wọ́n fi gàrí paná ni.
0: Wọ́n fi gàrí paná fún kí ni?
1: Ṣé inú ọmọ kékeré máa ń dúró ni?
0: Ṣé inú ọmọ kékeré máa ń dúró? Ọ̀dà mò ń bọ̀ náà, jẹ́ kí n lọ sí tọ́ílẹ̀tì.
1: Ẹ lọ kẹ́ ẹ bọ̀.
0: Debo mo lọ wà. Debo Michael ẹyin dà.
1: Àlọ́ ń sùn.
0: Wọ́n sùn. Mo gbọ́dọ̀ jí wọn.
1: Ẹ má dẹrun mọ́ àwọn ọmọ lójú jáde.
0: Mo gbọ́dọ̀ jí wọn. Sọ mo pé láti nǹkan bí oṣù mẹ́fà tí mo ti lọ nínú ilé yìí. Ẹ jẹ́ kí wọ́n yàjú kán tiẹ̀ rí bí kínú wọn dùn ká yọ
1: wọn. Ẹjẹ̀ ń jí ṣèbí lé lẹ́sùn. O lè fẹ̀fọ́ rí fún wọn. Ẹ má dẹrun mọ́ wọn lójú.
0: Bẹ́ẹ̀kọ́ Yadebo, bẹ́ẹ̀kọ́. Sọrí tí ìwọ ọba káràmásìkì ọmọ èmi káràmásìkì. Sọrí ìgbà tí mo wà ní travel yẹn, mo ń fi wọn lálàá ni. Torí wọn ló jẹ́ kí n máa sáré bọ̀ wá sílé. Àwọn ọ̀rẹ́ mi ní ká pàdé níjọ́ ni rárá. Mo gbọ́dọ̀ rá àwọn ọmọ mi ná. So tó bá mú mi tètè rọ̀ṣù wálé báyìí, mo gbọ́dọ̀ rí wọn. Debo kí ló ṣe yín?
1: Àlọ́ ń sùn.
0: Àfúnmọ́ ti jí wọn fi wọ́n lẹ̀. Ṣé bí àwọn ló bá mi sọ̀rọ̀ yìí?
1: Ọmọ wo ló ń bá yín sọ̀rọ̀? Àlọ́ ń sùn.
0: Ok, kí lẹ jẹ lánàá? Ẹ mú kọ́. Ẹ láàárọ̀ nǹkan.
1: Bàbá Debo mọ̀ tán ara ẹ jẹ́ àwọn
0: ọmọ sùn. Fúnwọ́lẹ̀ jẹ́ kí wọ́n bá mi sọ̀rọ̀ náà wọ́kọ̀ mò ń bá sọ̀rọ̀. Mo ti bá ìsọ̀rọ̀ tẹ́lẹ̀ jẹ́ kí n bá wọn náà sọ̀rọ̀. Owó tí ni mi ti pẹ́ náà kí ló dé tó ń disturb mi pẹ̀lú mi fẹ́ yẹn o. Ok, gba tẹ lọ sí skul láàárọ̀. Kí ni àwọn yín fún yín jẹ? Ok, èlò ló fún yín lọ sí skul? 50 naira. Ẹ̀yin mélòó? Ok, kí ló dé táwọn aṣọ ṣe gbómọ yín lọ́rùn báyìí? Mo ti fúyà yín lówó kóra sọ fún yín kó bá yín gbé lọ sílé tẹ́lọ̀ kan wọ́n lọ sọ tó dá sí yín lọ́rùn. Báwo ni mo bá ṣe wá dàbí èkìsà lọ́rùn yín? Ó dà. Ìyá Debo.
1: Ṣé ọkọ̀ bá fọ̀fọ̀ rí fọ́mọ, àwọn ọmọ ń sùn.
0: Ìyá Debo, súnmọ́bì.
1: Ẹ̀mí rẹ̀ kí ló ṣẹlẹ̀? Mo gbọ́.
0: Má da ọ̀rọ̀ rú mọ́ mi lójú. Tí mo fẹ́ bí eléré ni kó máa sọ fún mi. Ok, kí n tó lọ. Ó ní.

Ààrẹ Bọ́lá Tinubu ti ṣàfihàn ètò láti fikún owó ìdásí ọdọọdún lẹ́ka tó ń rí sí ọ̀rọ̀ ohun ọ̀sìn nínú ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú owó eléyìí tó ju bílíọ̀nù 22 owó ilẹ̀ òkèèrè dọ́là lọ. Ààrẹ Tinubu ṣe ìfidánilójú wípé mímú àyípadà bá ẹ̀ka náà ó ní yóò fi kún ààbò oúnjẹ, pèsè iṣẹ́ fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn, bẹ́ẹ̀ yóò tún mú àdínkù bá àǹgbára lé àwọn ọjà eléyìí tí wọ́n ń kó wọlé láti ìlú ibòmíràn tó ń ti bí ó ti mú ọrọ̀ ajé wa gbèrú sí. Ààrẹ wá ṣàlàyé ọ̀rọ̀ lónìí níbi àpéjọ ẹlẹ́ẹ̀kẹsàn-án tilẹ̀ adúláwọ̀ lórí ọ̀gbìn àti ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú tàwọn ẹranko, níbi tí akọ̀wé ìjọba orílẹ̀-èdè yìí George Akume tó ti ṣojú ààrẹ lórí ìkàlẹ̀. Ó wá ṣàlàyé ọ̀rọ̀ lórí bí iléeṣẹ́ ọ̀hún tí ó ní í ṣe pẹ̀lú iléeṣẹ́ ohun ọ̀sìn bí wọ́n ti ṣe ṣe pàtàkì gẹ́gẹ́ bí orísun oúnjẹ tó ń ti ìgbanisíṣẹ́ àti àǹfààní ọrọ̀ ajé. Gẹ́gẹ́ bó ti wí, ìjọba ti gbé ọ̀rọ̀ ohun ọ̀gbìn àti ààbò oúnjẹ sí àárín gbùngbùn àlàkalẹ̀ àgbéṣe ìrètí ọ̀tún pẹ̀lú bí wọ́n ti ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ìjọba àpapọ̀ eléyìí tí ó mọ̀ rí sí ìdàgbàsókè àwọn ohun ọ̀sìn lọ́dún 2024. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí tó fi mọ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò orílẹ̀-èdè Nàìjíríà tó ń ti àjọ ọ̀sọ̀kan àgbáyé tó ń rí sí ìrànwọ́ àwọn ọmọdé èèyàn UNICEF ó ní wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ àjọṣepọ̀ eléètò gbọ̀ngbọ́n tó ní í ṣe pẹ̀lú ọ̀nà láti jẹ́ kí àǹfààní iṣẹ́ òfin ó gbòòrò sí fún àwọn ọmọdé tó bá wà nínú wàhálà láti lè láǹfààní sí ẹ̀tọ́ òfin jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó ṣojú amòfin àgbà àti mínísítà fẹ́tọ̀ ìdájọ́ orílẹ̀-èdè yìí yan Latif Fágbemi níbi ìpàdé ìgbìmọ̀ tọ́rọ̀ kan lónìí nílùú Àbújá náà ni ọ̀gá àgbẹ̀ ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ìdájọ́ ọ̀daràn ní iléeṣẹ́ ìjọba tó ń rí sọ́rọ̀ ètò ìdájọ́ ẹni tí í ṣe ìyá ààfin Letitia Ayọ̀ọ́lá Daniels. Ó sọ̀rọ̀ lórí bí lílẹ́tọ̀ọ́ sí òfin àti ìdájọ́ bó ti ṣe wà lára ẹ̀tọ́ àwọn ọmọdé. Ayọ̀ọ́lá Daniels wá tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ lórí báwọn ọmọdé bí wọ́n ti ṣe ní ẹ̀tọ́ sí ààbò àti títọ́ wọn bó ti yẹ, bóyá nínú ìgbésẹ̀ bóyá pé wọ́n jẹ́ ẹlẹ́rìí àbí wọ́n fi ẹ̀sùn kàn wọ́n, yálà kó jẹ́ pé àwọn ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí kí wọ́n ṣe wọ́n bó ti tọ́ àti bó ti yẹ. Ó wá mẹ́nu ba ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà nínú àlàkalẹ̀ ìdájọ́ òfin fún àwọn ọmọdé.

òfin ti ẹ̀tọ́ àwọn ọmọdé tọdún 2003 nínú ọ̀rọ̀ àṣojú àjọ unicef lórílẹ̀-èdè nàìjíríà wafa saheed ó tọ́ka sí bí ìbáṣepọ̀ náà bó ti ṣe dá lórí ìgbésẹ̀ wípé kí ọmọ kankan kó mọ́ lálàsẹ́ tàbí ṣaláìrí ìdájọ́ òfin tó yẹ nítorí pé wọn ò ní aṣojú òfin tàbí agbẹjọ́rò. ìjọba àpapọ̀ ti pè fún ìwádìí eléyìí tó gbọ̀ngbọ́n tó ń ti àfikún okun àwọn gbọ̀ngàn ìtọ́jú alábẹ́lé láti ṣàrígbámú ẹ̀rí lórí ìmúdára ìtọ́jú àrùn jẹjẹrẹ tó ń ti àbájáde ìtọ́jú rẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà. ìpè ọ̀hún ló wáyé lónìí nílé ẹ̀kọ́ gíga fásitì ìlú àbújá níbi àpérò iṣẹ́ ìwádìí tó ní àkòrí tó ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè àwọn ìrántí ń bọ̀ tó jẹ́ ti oníṣẹ́ ìwádìí. ní àkókò tí wọ́n sọ̀rọ̀ níbi ètò ọ̀hún alákòóso orílẹ̀-èdè yìí fún ọ̀rọ̀ àmójútó àrùn jẹjẹrẹ tó ń ti ètò ògùn níléeṣẹ́ ìjọba tó ń rí sétò ìlera àti ìgbé ayé àlàáfíà àwùjọ ẹni tí í ṣe dókítà Uchechukwu Emmanuel ó ṣàlàyé ọ̀rọ̀ rí bí ètò náà bó ti ní í ṣe pẹ̀lú ríró àwọn oníṣẹ́ ìwádìí lágbára pẹ̀lú àwọn ohun ànílò eléyìí tí ó lè jẹ́ kí wọ́n ṣiṣẹ́ ìwádìí wọn bí iṣẹ́ lórí àrùn jẹjẹrẹ tó ń ti bí iṣẹ́ ìwádìí ọ̀hún bí ó ti dá lórí ẹ̀pọ̀n ara ènìyàn ẹ̀dọ̀ tó ń ti àwọn ibòmíràn tí jẹjẹrẹ ti lè sọṣẹ́ ní àgọ́ ara ènìyàn. àpérò ọlọ́jọ́ méjì ọ̀hún ó ṣe àkójọpọ̀ àwọn ìgbìmọ̀ tọ́rọ̀ kàn láti iléeṣẹ́ ìjọba fún ètò ìlera tó ń ti ìgbé ayé àlàáfíà àwùjọ bẹ́ẹ̀ ẹgbẹ́ àwọn àwùjọ fún àrùn jẹjẹrẹ lórílẹ̀-èdè nàìjíríà tó fi mọ́ fásitì ìlú àbújá tó ń ti àwọn oníṣẹ́ ìwádìí kànrìnkànrìn mìíràn láti ṣàfikún okun ìwádìí àti ìtọ́jú àrùn jẹjẹrẹ ni wọ́n láǹfààní láti wà níbi àpérò ọlọ́jọ́ méjì náà. àwọn aṣojú àjọ yúróòpù sórílẹ̀-èdè nàìjíríà àti ti àjọ tó ń rí sí ọrọ̀ ajé ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ìyún ECOWAS ó ní wọ́n ti kọ sí àkójọpọ̀ ìròyìn eléyìí tó ń pe wọ́n ti gbé ìgbésẹ̀ láti jáwọ́ kúrò lórí àmójútó àti ìwòye bí nǹkan ti lọ nínú ètò ìdìbò gbogbo tọdún 2027 lórílẹ̀-èdè nàìjíríà. wọ́n wí pé àwọn yóò ṣe ìfiránṣẹ́ àti ìtújáde síta àwọn ọ̀jìnì lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ètò ìdìbò àwọn tí yóò jẹ́ bíi 2-4 nínú àtẹ̀jáde tí wọ́n wá fi síta lọ́jọ́ ajé. ìgbìmọ̀ àjọ yúróòpù ọ̀hún sọ̀rọ̀ lórí bí ìròyìn tí àwọn gbọ́ ṣe ya àwọn lẹ́nu púpọ̀ àti bó ti bá wọn lẹ́jà fò lórí wípé àwọn ti kọ̀wé sí àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí yan àjọ INEC nípa bí àwọn kò ṣe lè fàṣẹ sí ìwé ìpeni wọn láti mójútó ètò ìdìbò náà. àwọn ìgbìmọ̀ ọ̀hún rọ àwọn oníròyìn láti ṣèwádìí wọn dójú àmì kí wọ́n sì rí àrídájú wípé wọ́n ṣèwádìí àwọn ìròyìn eléyìí tí òun ó bà máa kọ nípa kíkàn sí iléeṣẹ́ àwọn tó ní í ṣe pẹ̀lú ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ wọn. gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ ṣèyí mákindé lónìí ló ṣe ìpàdé pẹ̀lú àwọn olùdíje dupò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ẹlẹ́gẹ̀ẹ́ APM láti apá gúúsù ìwọ̀ oòrùn. ìròyìn ṣàkójọpọ̀ wípé àwọn olùdíje mẹ́rin pẹ̀lú Bímbọ Adékànbí ti ìpínlẹ̀ Ọ̀yọ́, ọmọọba Alàjà Adéoyè ìpínlẹ̀ Èkó, Rótìmí Babájídé ti ìpínlẹ̀ Ògùn tó fi mọ́ ti ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní wọ́n láǹfààní láti wà níbi ìpàdé náà. àwọn orísun tí wọ́n láǹfààní sípàdé ọ̀hún ṣàlàyé ọ̀rọ̀ lórí bí ìjíròrò wọn bó ti ṣe ní í ṣe pẹ̀lú àfojúsùn fún ìgbaradì tó ń ti àkóso ètò polongo ẹsẹ̀ kùkú ṣáájú ètò ìdìbò gbogbogbò tọdún 2027 tí ń bọ̀ lọ́nà àti ibi wọn ti ṣe ṣe ìmúwàláàyè ẹgbẹ́ òṣèlú náà kó lè fẹsẹ̀ múlẹ̀ kó sì lè lágbára nínú ètò ìdìbò pàápàá jùlọ láwọn ìpínlẹ̀ tó wà lápá gúúsù ìwọ̀ oòrùn. ìròyìn wá gbé bí gómìnà Mákindé bó ṣe jáde bí olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ẹlẹ́gẹ̀ẹ́ tó ń ti ọ̀rọ̀ rẹ̀ tó sọ lórí ìdápadà ìrètí àti ìgboyà ìlú láwọn ẹ̀ka tó ṣe kókó bíi tẹ̀ka epo rọ̀bì afẹ́fẹ́ gáàsì ohun ọ̀gbìn àti ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ ṣèyí mákindé ń sọ̀rọ̀ síta fún àwọn tó ń ṣètò ìgbìyànjú láti gbapò gómìnà lọ́wọ́ rẹ̀ lọ́dún 2027 wípé kí wọ́n dẹ́kun lílo àwọn kùdìẹ̀kudiẹ eléyìí tó wà nínú ìjọba rẹ̀ fún ìpolongo tara tiwọn. ó tọ́ka sí wípé orúkọ òun kò ní sí nínú ìwé ìdìbò sípò gómìnà tó bá dé ní ọdún 2027. gómìnà Mákindé fọ̀rọ̀ ọ̀hún léde níbi ètò kan tó wáyé lónìí nílùú Ìbàdàn tí ṣolú ìpínlẹ̀ yìí pẹ̀lú bí ọ̀rọ̀ rẹ̀ ṣe farahàn bí èsì sí ọ̀rọ̀ gbajúgbajà oníṣẹ́.

èmi náà kì yín lálẹ́ yìí o ẹ ká lẹ́ni gbogbo òbíkíbi tí ẹ bá ti ń láǹfààní àti máa gbọ́ mi gbogbo ọmọ yorùbá o ọmọ káàárọ̀ o jíire o gbogbo yín pátápátá ni mò ń láǹfààní àti máa ké sí bẹ́ẹ̀ mò ń kì yín mo sì ń ṣe yín pẹ̀lẹ́ láṣálẹ̀ tòní o omidan ni àgbàlagbà ni arúgbó ẹ̀yìn ọ̀dọ́langba ni wọ́n ni oyún inú ni ọ́ ni màjèṣín ni àṣẹ ẹ̀bí ni mo ṣe yín pẹ̀lẹ́ mo kì yín láṣálẹ̀ tòní gbogbo yín mo kí wọn olólòdì ẹnì kankan o ẹ kú déédé àsìkò yìí ẹsìn kò déédé àkókò yìí ní gbogbo òbíkíbi tọwọ́ já àkànnì yìí bá ń láǹfààní àti fẹdẹ láṣálẹ̀ tòní ní gbogbo òbíkíbi tẹ ẹ bá ti ń gún omi kìtìkìtì báyìí tí wàá làṣà ń lè tó tẹ ń láǹfààní àti máa gbọ́ lọ́wọ́ ò ní ń gbìnàyà ìní ń bá fẹ́fẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ níkànnì kànga gbọ́mọ̀gbẹ wells radio 89.3 fm aláàfin avenue olúyọ̀lé estate níbẹ̀ la kalẹ̀ sí ibẹ̀ la gún wà sí lórí ètò tiwa làṣà lẹ́ẹ̀tì máa gbọ́ ohun tó rọ̀ mọ́ àṣà àti ìṣe ilẹ̀ yorùbá bó o ní ti ń lọ bó o làṣà wa ti rí àwọn kí la ti ń gbàgbé nípa àṣà wa àwọn kí ló jẹ́ àṣírà wa ń gbẹ̀rẹ̀ ìpàkọ́ ká tètè rárá wa létí pé ẹ mọ̀ jò parun ẹ̀yin o kí àṣà àti ìṣe wa mọ̀ bá parun pàápàá jùlọ ọmọ yorùbá àṣà yorùbá ò gbọ́dọ̀ parun la ṣe ń pera wa padà wálé lórí ètò yìí àwọn tá a sì máa gbéyẹ̀wò tá a máa yìnnà lẹ́nu o bẹ́yìn bá wá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ yá o ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan kájọ gbádùn ètò yìí. bẹ́ẹ̀ ni ó kárẹ̀ mọ́ dé yìí dúdú la dúdú lóòótọ́ dúdú làwọ̀ ara wa ọpọlọ wa ò dúdú.

0: bẹ́ẹ̀ ni yóò bá ló làṣà àwa lánìṣẹ̀ṣẹ̀ ṣé ká sọ̀rọ̀ níba kéèyàn jọ́mọlúàbí ìwọ ọmọlúàbí yóò bá ní ìwọ bẹ́jọ́ ọmọ ọkùnrin ni lóòórọ̀ bó o bá jí ó di dandan kó o dọ̀bálẹ̀ fàgbàlagbà ẹ̀yá ni o bàbá ni o àtàwọn tó jù ọ́ lọ gẹ́gẹ́ bí ara àpọ́nlé ẹ̀bá àti ṣàyẹ́sí àwọn àgbàlagbà tá a ti pààyàn nílẹ̀ yorùbá ó bá sì sobìnrin ni yóò kúnlẹ̀ ní ara àwọn ọmọlúàbí ni ara àṣà ìkíni wa náà tún ni ṣé ká wá mẹ́nu ba bí ká ṣe fàárí ká múra ká jojú ń gbèsè ká wọṣọ tó wuyè bó bá sobìnrin ni bó bá ti mú kèlè ìpèlé àtìrú àti bùbá rẹ̀ tó fún ara wá yìí òde àríyáyá bó bá sì sọkùnrin ni bó bá fún agbádá sọ́rùn tó wá gẹgì tó gẹ fìlà bó ṣe gọbì ló fi fìlà ọ̀hún dá lára ní ìbá àṣìṣàbí tí ajá àbáwọn ara míì lóríṣiríṣi báhun ìbí ó bá wò ó gẹ sí pẹ̀lú agbádá rẹ̀ tí ń jù báyìí yorùbá tún gbọ́ge wọ́n gbọ́ fàárí sí àṣọ nípa oríṣiríṣi nǹkan aṣara lóge ni rí ká mú ẹfun ká mú osùn ká kun tìírò oríṣiríṣi báhun yorùbá wọ́n ní àwọn fàárí kan lọ́wọ́ lára oge ṣíṣe tó jẹ́ pé kò ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ lẹ̀ yorùbá ṣé ká wá mẹ́nu ba àwọn oúnjẹ oríṣiríṣi ni yorùbá tún níyàn ká tó pàtẹ àríyá gbogbo ẹ̀ náà la ní àṣìwà kò wá jẹ kó wá jẹ pé àwa máa fọwọ́ rọ̀ dànù kí gbogbo ìwà parun nítorí ẹ̀ la ṣe ṣàgbékalẹ̀ ètò tiwa làṣà ìpè ẹjẹ́ a máa ránra wà létí pé àwọn nǹkan báyà wá náà ní ilẹ̀ wà ká mọ̀ bá gbàgbé òun náà la ṣe gbé ètò ìkalẹ̀ ẹ káàbọ̀ sórí ètò tiwa làṣà lẹ́ẹ̀kan sí bá a ti ń sọ̀rọ̀ yìí aago mẹ́sàn-án ó ti kọjá àṣẹ́jú 38 nínú kùlúwà onílọ́jọ́ ajé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé kó tó de pá mẹ́nuba ètò ààbò ọ̀nà kò kò dún ètò gangan àtò kó tó de pá mọ̀ sojú abẹ́ǹkó ẹ mọ̀ pa kọ́kọ́ ṣèwúrí ọjọ́ ajé a wúre lálẹ́ ètò níná ṣùgbọ́n ṣáájú ohun gbogbo ọkọ̀ ọmọ báyìí ń làwọn àgbàlagbà pé ó ní ìjánu ọmọ ilé lásì í wò ká tó fọmọ ló kọ bọ́ yorùbá bá fọmọ ló kọ ó kọ tó nítumọ̀ ní wọn ó ti wo ẹ̀tọ́sẹ̀ ìjálẹ̀ bó ti wá sáyé wọn ó ti wò ó àkọsẹ̀jáyé ọmọ ọ̀hún yàtọ̀ sákọsẹ̀jáyé ọmọ gbogbo ń tó rọ̀ mọ́ ìbí rẹ̀ bíyà rẹ̀ ti ń ṣẹ́nu oyún àbínú ilé tó ti jáde gan irú ìdílé wo lọmọ ọ̀hún ló ti bọ́ ọ̀tá kí ló ṣẹlẹ̀ ń gbà wọ́n bíi kí ló ṣẹlẹ̀ ń gbà wọ́n fẹ́ bíi irú ọmọ wo ni ó jẹ́ wọ́n ti wo gbogbo súrọ̀ ọ̀hún kan tó fọmọ ló kàn ń lẹ̀ yorùbá ọmọ tó bá jẹ́ pé nídìílé wọn aládé wọ́n máa ń pé adé lọmọ yìí ó mọ jẹ́ o ẹ ti mọ̀ pé ìdílé ọba ló ti wá tó bá sì jẹ́ pé oyè ná fún ẹ ti mọ̀ pé ìdílé olóyè ní wọ́n bá wá fọ́kọ ọdẹ gbé lẹ́yìn pé ọdẹ gbè ní àbọ̀ dẹ́bí sí o ẹ ti mọ̀ pé ìdílé àwọn ọlọ́dẹ ni tó bá sì jẹ́ pé ìdílé ológun náà ni ẹ ti mọ yorùbá ẹ kàn ṣàdédé sọmọ olóko ńlá ni mí o ọmọ tán bí tán fún olóko ńlá ọmọ àrà bẹ́ẹ̀ mi ti máa ń pera mẹ́nu ó yé ọlọ́run ọmọ adégòkè lóòkọ̀ tí mò ń jẹ́. ẹnìkan pé ó yọ́lọ́run bíi bó bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ wa ló yọ́lọ́run lé ayé yìí kò sẹ́ni tọ́rọ̀ rí òyọ́lọ́run àbí sọ́rọ̀ tiẹ̀ òyọ́lọ́run ni àti sùn tá ń jí sì mọ́lẹ̀ àlàyé kò yẹ́ ẹnìkankan olódùmọ̀rẹ̀ nìkan náà lóye ó bá wò ó àpé ají bó bá sì tún wù ú àpé ó ti tó báhun èyí tó ṣe tó gẹ́ òun ló mọ bá a ti sùn òun ló mọ bá a ti jì bọ́mọ ti ń dẹnu aláboyún tó di tó ń mí olódùmọ̀rẹ̀ náà ló mọ̀ ọ́n bómi ti ń wọnú àgbọn àwọn ṣẹ́ àwámọ̀rí jẹ́ àwọn ṣẹ́ ìyanu tó jẹ́ pé bẹ́ẹ̀ yẹn bá tún ráwọn nǹkan míì bẹ́ẹ̀ yẹn ó sì tún mọ wò pé iṣẹ́ rẹ mọ̀ pọ̀ púpọ̀ ó mọ̀ tóbi ẹ bá wo sánmọ̀ bó ṣe tẹ́rẹ̀ rẹ̀ tó ẹ wò ó títí ẹ rí i pé kò sópo kankan tó dì í mú àwọn èèyàn bá tún wá wò dáadáa àwọn ojú títì tún wà nù sánmọ̀ ọ̀hún o tó jẹ́ pé báwọn bàálù bá fẹ́ kọjá ojú títì tún wà ń bẹ̀ ẹ̀yọ lóríṣiríṣi báhun ọba ara.
1: ẹ bá dákun má gbà gbé orísun wa torí ọmọ tó bá sọ ilé.
0: wọ́n jà á gbà pé orísun wa torí ọmọ tó bá sọ lẹ́nu yóò ṣàpò ìyà kọ́ ká mọ̀ bá a sọ àpò ìyà wa kọ́ ẹ̀yọ òun la ṣe ń sinra wá gbẹ́rẹ́ pàkọ́ pé tètè padà wálé o. tètè padà wálé o torí ilé làbọ̀ ìsinmi oko tètè padà wálé o. ó yà ò ní pàápàá ẹja wúri ọjọ́ ajé tòní o ní lọ́jọ́ ajé ó yà ní gbogbo ibikíbi tẹ ẹ báwọ̀ ẹ mọ wí tẹ̀lé mi o àpèmọ́ra ẹni là á pè tèmi dire orí mi ẹlẹ́dàá mi ìṣẹ̀dá mi àti bẹ̀rẹ̀ náà nu o ká mọ́ fàkókò ṣòfò kíkó wa rẹ̀ mọ́ sọ tiẹ̀ náà lókù oya o ori mi o eleda mi o gbo bi kibi to ba tin gbo mi lasale tuni re lariwa ni kusu ni wo orun ni la orun ko wa mi ri o ko ri mi sore o ki seda mi sore o ki mo sinrin ki mo silete ki mo pade leni ni lona o ki mo lo re ki nsi mo bo re ka je file mi se bugbe ko fo dede mi se bujoko

àwọn oṣù tí ń bẹ nínú èdè Yorùbá. Gẹ́gẹ́ bá ti ní nídè Gẹ̀ẹ́sì náà lani ní ti Yorùbá o. Tẹ́ ẹ rí oṣù àkọ́kọ́ nínú ọdún oṣù àkọ́kọ́ ẹtìmọ̀ oṣù àkọ́kọ́ sẹ́rẹ̀ là ń pè lédè Yorùbá. Oṣù ẹlẹ́ẹ̀kejì lèrèlé. Ẹlẹ́ẹ̀kẹta ẹjẹ́ mọ mu lọ́kọ̀ọ̀kan wà nǹkan lè mọ kọ́lẹ̀. Alákọ̀ọ́kọ́ là ń pè ní sẹ́rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì tí oṣù kejì ń lèrèlé. Oṣù kẹta òun lẹ́rẹ́nà. Oṣù ẹlẹ́ẹ̀kẹrin ni gbé. Oṣù ẹ̀karùn-ún lè bìbí. Oṣù kẹfà ń lò kùdú. Oṣù kéje òun lágẹmọ. Oṣù kẹjọ tá a wà yìí òun náà ń pè ní oṣù ògún. Oṣù kẹsàn-án òun náà ń pè ní ọ̀wẹ̀wẹ̀. Oṣù ẹlẹ́ẹ̀kẹwàá ń lọ wàrà. Oṣù kọkànlá ni bélú. Tẹ́ ẹ wá oṣù kejìlá tó kàdì ẹ̀ ńlẹ̀ òun ni ọ̀pẹ́. Tẹ́ ẹ wá rí bá ti fi mú lórin rèé o ẹjẹ́ mú lẹ́ẹ̀kan sí sẹ́rẹ̀ èrèlé. Ẹ̀rẹ́nà igbe èbìbí òkúdù agẹmọ ògún ọ̀wẹ́wẹ̀ ọ̀wàrà bẹ́lú ọ̀pẹ́. Ṣé ẹ ti mú báhùn ṣé ẹ ti dè é? A wá fi dá orin báyìí kẹ́ ẹ mọ́ gbé tẹ̀lé mi. Láwọn oṣù ta ní lédè Yorùbá bẹ̀rẹ̀ látoṣù kíní wọ oṣù kejìlá. Ó yá o. Sẹ́rẹ̀ ìrèlé ẹ̀rẹ́ nà igbe èbìbí òkúdù agẹmọ ògún ọ̀wẹ́wẹ́ ọ̀wàrà bẹ́lú ọ̀pẹ́. Ó yá o. Sẹ́rẹ̀.

0: ọpẹ àwọn oṣù ta ní nínú èdè Yorùbá nù.
1: Rárá ọmọ odò tó san fẹ́rẹ́kẹ́ tó la san fẹ́rẹ́kẹ́ ó jẹ́ ìkúlé ọsílẹ̀ ló dàbà tàmọ́ ló jẹ́ ìkúlé adé láwẹ̀ lódò òkú. Onípẹ́lẹ́ ojó gbọdọ̀ pọ́nmù rabàjọ́ gbọdọ̀ bu wẹ́sẹ̀ ilẹ̀kùn mẹ́rin nílógún lé nífẹ̀ẹ́ kan o.
0: Wọ́n pé àwọn tó bá jẹ́ pé bóyá ilé ẹ̀kọ́ tìjọba tó jẹ́ ilé ẹ̀kọ́ gbogbogbò ilé-ẹ̀kọ́ ìjọba yo àwọn ilé-ẹ̀kọ́ alábọ́dé tìjọba bóyá ná lọ eléyìí yóò ní ṣàjèjì tó rá máa fi kọrin àbá ti fẹ́ máa tò wọlé báyìí jímọ̀ láì máa kọrin sẹ́rẹ́ rè lẹ́rẹ́ na igbe èbè bí òkúdù agẹmọ ogún ọwẹ́wẹ́ ọ̀wàrà bẹ́ẹ̀lú ọ̀pẹ bẹ́ẹ̀ lákòókò ìgbà náà ẹ pé bẹ́ẹ̀ náà la máa kọrin sí àgbẹ̀ yo iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa yorùbá bá ti kọ̀yún á mú eléyìí náà mọ pàápàá jùlọ ní jímọ̀ ọjọ́ ẹtì eléyìí tí mo mẹ́nu bàyìí náà ó yá ẹja tún sáré gbẹ̀yìn náà yẹ̀wò.
1: àyí dúró kí wọn nífẹ̀ẹ́ wọn ní ká bẹ̀rẹ̀ kí wọn.
0: ṣé ẹ mọ̀ pa ti ṣoṣù àwọn oṣù tó wà nú èdè yorùbá ńlá ti mú sẹ́rẹ̀ èrè lẹ́rẹ́ na igbe èbè bí òkúdù agẹmọ ogún ọwẹ́wẹ́ ọ̀wàrà bẹ́ẹ̀lú ọ̀pẹ àwọn oṣù nu tó wà nú èdè yorùbá àwa láwọn ọjọ́ náà àwọn ọjọ́ náà wà ṣé ẹ mọ̀ pé oṣù àmọ́ lóṣù oṣù kìíní o ọjọ́ kìíní o ẹ̀yìn náà wà yóò wá jẹ́ ọjọ́ ajé o ẹ̀yìn monday àbí tuesday ẹ̀yìn o ṣe wá ráwọn ọjọ́ náà ẹ̀já gbẹ̀yìn náà yẹ̀wò nínú èdè yorùbá. ṣe ẹ rí ọjọ́ sunday gẹ́gẹ́ bí elédè gẹ̀ẹ́sì ti ń pè é. nínú èdè yorùbá ọjọ́ ọ̀hún là ń pè ní ọjọ́ àìkú. àwọn míì a máa pè lọ́jọ́ ìsinmi ọjọ́ àìkú ni sunday nínú èdè yorùbá. ṣe ẹ wá rọ́jọ́ monday bí ọjọ́ tòní báyìí là ń pè lọ́jọ́ ajé. nínú èdè yorùbá ọjọ́ ajé là ń pọ́jọ́ tòní. ṣe ẹ wá rọ́la tí í ṣe tuesday là ń pè lọ́jọ́ ìṣẹ́gun. lẹ́yìn ìṣẹ́gun ńkọ́ ọkàn ọjọ́rú lẹ́yìn náà ọjọ́bọ̀ ọjọ́ friday tí í ṣe jímọ̀ torí pé báwọn ẹlẹ́sìn mùsùlùmí ṣe lọ́mọ ń kírun jímọ̀ náà fi ń pè ní jímọ̀ ọjọ́ ẹtì là ń pè lédè yorùbá ọjọ́ ẹtì lọ́jọ́ friday ṣe ẹ wá rí saturday yẹn lọ́jọ́ àbámẹ́ta. ẹjẹ́ ntúmúlẹ̀ kan ni sí sunday ńlá ń pè lọ́jọ́ àìkú monday là ń pè ní ọjọ́ ajé tuesday là ń pè lọ́jọ́ ọ̀ṣẹ́gun wednesday là ń pè ní ọjọ́rú thursday là ń pè ní ọjọ́bọ̀ friday là ń pè lọ́jọ́ ẹtì ṣùgbọ́n nítorí báwọn mùsùlùmí ṣe lọ́mọ ń kírun jímọ̀ làwọn kan ṣe ń pè lọ́jọ́ jímọ̀ saturday là ń pè ní ọjọ́ àbámẹ́ta. ìyún náà lórin o bí oṣù ti lórin náà lòun náà lórin tiẹ̀ bóyá tá a bá mú lórin bóyá ẹ̀ní gbàgbé rẹ̀ mọ́ ó dẹ̀ já sáré múrin rẹ̀ náà kó lè dàbí àká sórí ẹ̀yìn tá a bá ti kọ́ lórin ẹ mọ̀ pé yóò ti dúró sọ́pọ̀ lọ́wọ́ ẹ̀ yóò kàn máa fi dárin ni bó ṣe léèwẹ̀ lẹ́wà bó ṣe pé bóyá inú yàrá ilé ìdáná yín lẹ ti ọ̀rá ń fọbọ́ àbẹ́ ọ̀rá ń ṣe ń jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ lè máa fi kọrin kẹ́ ẹ mọ́ bá a gbàgbé. ó yẹ já sáré mú àwọn ọjọ́ ọ̀hún náà ní bí orin ẹ̀yìn kalẹ̀ ha orí kalẹ̀ máa fi kọrin nígbà a bá fi ń kọrin kò ní sípò lọ́pọlọ wa. ó yẹ já bẹ̀rẹ̀ látọjọ́ sunday ó ní àìkú monday ó ní ọjọ́ ajé tuesday lọ́jọ́ ọ̀ṣẹ́gun wednesday lọ́jọ́rú thursday lọ́jọ́bọ̀ friday lọ́jọ́ ẹtì saturday lọ́jọ́ àbámẹ́ta. ó yá ẹ̀já amúbáhùn àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta. ó yá o ẹ̀já tùmú àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta.

Titi ojo oni aiku ade isegun odoru odobo eti abameta akora npe ti mula akora wa ka to bo sori itan ta so lale ka fi kadi eto nle re o ṣùgbọ́n mo fẹ́ ká morin yìí kó mọ́ dàbí ipá tún gbàgbé ẹja tún mú lórí ọ̀rọ̀ oṣù ó yá sẹ́rẹ̀ ń lóṣù kínní oṣù kejì lèrèlé oṣù kẹta ń lẹ́rẹ̀nà oṣù kẹrin ní gbé oṣù ẹlẹ́ẹ̀karùn-ún lè bìbí ìkẹfà ń lò kùdú ìkeje ńlá gẹmọ oṣù kẹjọ tá a wà nínú rẹ̀ yìí ń lògún o oṣù kẹsàn ń lọ wẹ́wẹ̀ oṣù ẹlẹ́ẹ̀kẹwàá lọ wàrà oṣù kọkànlá ń bẹ́lú oṣù kejìlá ń lọ pẹ́ tá a bá wá jápọ̀ tá a fi kọrin bá a wá ṣe tá a bá ti mú bẹ̀rẹ̀ látoṣù kẹ́nìńlá wá pé

ọpẹ́ lórí ìtọ́jọ́ ń tiẹ̀. Sunday ńlọ́jọ́ Àìkú, Monday ńlọ́jọ́ Ajé, Tuesday lọ́jọ́ Ṣẹ́gun, Wednesday lọ́jọ́rú, Thursday lọ́jọ́bọ̀, Friday Ẹtì, Saturday ńlá pàmẹ́ta làwá pé Àìkú Ajé Ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ Ẹtì àbámẹ́ta. Àìkú Ajé Ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ Ẹtì àbámẹ́ta.

àwọn olólùfẹ́ wa wọ́n ti ń fa àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí wa lójú òpó Facebook. Ọláníran Dami Faith wọ́n ní well done. Adéolú Tony wọ́n kí wa kúrọ̀ lẹ́ wọ́n ní báwo ni how is your day? Ẹ ṣeun o. Fine. Adéwòmí Kazeem Madikas àwọn náà kí wa ká lẹ́ wọ́n lẹ́ kú ètò Ọlọ́run yóò mọ̀ bá yín ṣe o. Ẹ ṣeun púpọ̀ tẹ wà ní ibẹ̀ nítorí tiwa púpọ̀ ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa nílé náà. Ẹ ṣeun o. Àti bọ́ abala kejì nù ká sáré mú tàn tá a mú wá lọ́lẹ̀ ní pápá àpá ká mọ́ fà kókò ṣòfò ṣùgbọ́n ẹ mọ̀jà gbàgbé orin tá a kọ́kọ́ kọ o nípa àwọn oṣù tá a ní bá a ti ní léde gẹ̀ẹ́sì ńlá nítumọ̀ rẹ̀ náà léde Yorùbá. Àwọn ọjọ́ náà bá a ti ní léde gẹ̀ẹ́sì ńlá ṣe kí ni o lani ní Yorùbá. Ṣé ẹ mọ̀ pé bá a ti ló ń kà léde gẹ̀ẹ́sì náà la ló ń kà léde Yorùbá bẹ̀rẹ̀ láti ó kan éjì lọ́bàn ẹ̀yọ bá a bá wá fẹ́ mú ọjọ́ bí ọjọ́ òní báyìí. Ṣé ẹ mọ̀ pé òní lọ́jọ́ kẹwàá nínú oṣù kẹjọ ẹ mọ̀ wá lè mọ̀ mọ́ pọ̀ṣù kẹjọ. Sọ ti yẹ yín mo lè pé ọjọ́ kẹwàá la wà yóò nínú oṣù Ògún ọdún 2026 torí pé oṣù kẹjọ ò ní Ògún léde Yorùbá ti ṣe August léde Gẹ̀ẹ́sì ẹ̀yọ. Sọ ti yẹ wa báhun bẹ́ẹ̀ a lè pé bẹ́ẹ̀ a sì lè pé ní oṣù kẹjọ bá a bá ní àká ní òǹkà pé oṣù kẹlò ló bọ́ sí nínú òǹkà ẹ̀tẹ̀lé ǹtẹ̀lé oṣù ẹ̀yọ. A lè kábẹ̀ pé oṣù kẹjọ ló bọ́ sí o. Oṣù kínní ò ní January tá à ń pè ní sẹ́ẹ̀rẹ̀ léde Yorùbá ẹ̀yọ. A lè mú bá a ṣùgbọ́n a ti bọ́ sábala kejì ètò inú ní pápá àpá ẹja sáré mú tàn tá a mú wá lálẹ́.

abo seme ni seme ti lo baba gbera o koju se bi ti tin sadura ni bi ti ti ma wure e ma gbagbe ko mo so fun pe adura na ni wure e ba tin lo nle yoruba iwure la ma npe e o na ladua en yo kan je pe bi a tin mu oro wa lototo ni to ti yin baun ba eyan ba pe mo nwure fun omo n sadura fun oni o na ntumo re ni obo ba sumo bi ti ti ma nbo lodumare soro obo lodumare o si wo mi se laanu in pe bo ti da mi o da o bo mo para to si ro ba wo lo n fi wa da o iwo na lo n fi yan dara to ba wo o sugbon o wo mi o si wo mi tokan tokan ni o gbogbo run ara mi mo fe o pare mi na fe de niyan mo fe mo o se bi awon eniyan yi ti n se temi na o si ni nirun lara mo mi ba ti e fe ninu lara ko mo poju lara mi Lolodumare ba pe ah e si bere bere o da ko buru sugbon o so gbo kilo so si o tele gbogbo nti n ba ni o se lo bo pe be ni Olodumare pase fun mi won se Lolodumare ba pe o gbe ebo ni o lo gbe sori aja nibi toju kan ko ti ni to so wari ninu e o fi adi sibe to ba ti fadi sibe kini ohun o gbe sori aja ibi tenikan ko ti ni ri foridi ojo meje ojo meje ohun iwo fun rara re obo inu le lo se ra re mo o si gbodo jade o tori bo ba fi le jade adi ohun o bere si ni yo ni sugbon to ba fi le jade fun ojo meje odidi kan ladi ohun o wa to se fe pa gbogbo ara re to fi de eyan to fe ti obo tele amoran o se be lo to o o gbe kini ohun se be toju kankan o ti ni ri o si sera re monu le kere kere kere ojo kini lo obo jade nu le se si mo pe omo eda eniyan wa darirun awa lawo bayi awa eyan en yo se mo pe gbogbo ojo gbogbo bi odun ni ba pa julo awon ode bi won ba ti ronun gbo tan ti degbe lo ti won si ti reran pa bayi won mo orin ijala orisirisi ni won fi mo dara won ninu dun nibe won ba ti n sunran je be ni won si mo darin ohun tohun to dun to je pe ah awon to ba je pe won to ba koja nbe gan ohun won si mo da won lorun pe ah ah inu awon ode yi n dun je mi na ba won da wo odunnu bayi lo bo se tira re mole ojo kini awon ode to ba koja ti won ba ri eran pa nibi won ba ora duro si pelu awon ode egbe won yoku ti won ti yan eran ohun ti won ti bere si sun idala won ti won ki okun pe o seun to ja won eran pa ti won dunu ti won yo awon mi a mu nkan mi ti won a ma fi gbalẹ bi ilu gbogbon gbogbon ki jala ohun o le dun nibi won ba ti n dawo odunu tan ti n yo eti obo ana si ninu ile to sera re mo yo mo pe ha emi na ni pe dara po mo yin igba die loku sugbon gbogbo igba tan ba tin se be bibi ti won tin da wo odunnu lokan re mo wa bi ko wa laarin won ko mo jo pelu won o gbiyanju o mo mora ojo kini lo o ojo keji tele iketa ikerin ojo karun sugbon nigbo dijo kefa obo le mumora mo nigbo dijo kefa awon ati lawi awon ara bi won ton se mo ti se number to pate ariya number to bere si darin na njo na nso lu kuke kuke la won tin so ku ton so lu lo ni kaluku fi na ki jo mole na nfese rajo lohun won dun ni gorin kiri gbogbo nu gbo inu ju orun didun ni lorin ohun ja tantan tantan ni won dawo odunnu ni won yola lodo ti won ti won o si fokan si pe eyan kan wa ninu ile ti o ya o jade ti si n gbohun awon ta won si n fi ohun ta won ko ba e bo ti je pa won ko na ko ba ohun kun lo ko ba ra re fun ra re nigbo di ojo kefa to ku ojo kan pere ti o ye ko bo ko fu ori ti ko si lojo meje re pe nu ile o ojo kefa ara obo gba mo
báwọn ará abí tún ṣe bẹ̀rẹ̀ orin tán dáwọ́ ọ̀dọ̀nà tí wọ́n ń sun ẹran wọn jẹ. Tí wọ́n bẹ̀rẹ̀ sí dárin tí wọ́n tún kíjó múlẹ̀ tí wọ́n tán fẹsẹ̀ rajó bí òkòtó. Fàrà ń lọ̀bọ́ fò jáde nínú ilé rẹ̀. Bọ́bọ ti fò jáde báyìí ló gbé gìjà sáàrin wọn. Ná bá pé àbẹ́ ìwà gbà wá ní ìwé ẹranko wo rèé kí a rèé. Ló bá ń le dànù pé kí lè léyìí ìwé ẹranko burúkú wo rèé. Ẹ̀gbin gbùn. Pàrà tó bó fọhùn ló bá pé lòun náà bá korin bọnu ní bá ń darin. Ẹni kí lorin tọ́bọ̀ ń kọ. Ọ̀bọ pé Madeniyan niwo yi ọ̀la Madeniyan niwo yi ọ̀la Madeniyan. Bẹ́ẹ̀ lọ̀bọ ń fò ókè ti dùnú tayọ̀ nínú rẹ̀ ń dùn ní kọrin Madeniyan. Niwo yi ọ̀la Madeniyan. Bí ti ń kọrin yìí làwọn ará bíbú náà bú ẹ̀rín pàápàá abẹ́rẹ́ ẹranko yìí ṣàkíyìn ṣe bí ọ̀rá níwọ náà níbo ló ti dèèyàn. Ọ̀bọ̀ dáwọn lóhun oyinṣà ń jó ń ti ẹ̀ní ní dunú pé òun ti darapọ̀ mọ́ wọn níwò yí ọ̀la ọjọ́ kan ló kù òun náà dèèyàn. Ní kọrin ní dárin ní jó ní rajó múlẹ̀ làwọn ará bí bá ń wojú ara wọn pé ẹranko yìí mọ̀ láyà ó lóhun ó tèèyàn àbíbò wá ni. Nígbà wọn rí i pé ẹja fílẹ̀ ẹja máa bá tiwa lọ ẹja kẹrù wọ ẹja pò lọ́dọ̀ rẹ̀ ẹja máa bá tiwa lọ. Wọ́n bá kẹrù wọn làwọn pò ń bẹ̀ ń tiẹ̀ lọ̀bọ́ jó tán ló bá padànù ìyẹ̀wù rẹ̀. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní ó mọ̀ jáde fọjọ́jọ́ méje pé ni ọjọ́ kẹfà lọ̀bọ́ ti jáde títí ń fọ́n tá títí ń kọrin póhùn ó dènìyàn. Wọ́n sì pé tó bá ti jáde àdí ọ̀hún ó padà máa yọ́. Nígbà ó di ọjọ́ keje ló bá kọrí ibi orí àjàtán ní kó gbé kinní ọ̀hún sí. Ó gunbẹ̀ lọ́ọ́ lọ má dì í. Nígbà tí ó débẹ̀ àdí ti yọ́ o. Torí wípé o ti dẹ́jà. Wọ́n sì pé bó bá ti dẹ́jà báyìí làdí ó bẹ̀rẹ̀ sí yọ́. Ìwọ̀nba tó kù tó bá ń bẹ̀. Kò ṣe méjì ló bá sáré ń gbọ́n ní sáré fọwọ́ pa ni fi ń pa gbogbo rẹ̀ bálabàla. Ó pa ọwọ́ rẹ̀. Ó pa ibi ojú tó rọra tó ibi ojú tó rọ rẹ̀ lè sáré pa ó fi pa. Ó fi pa wọ́n bí ẹ̀yà ara rẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n bá bí ń tì ń lè ṣiṣẹ́ fún. Ṣé ẹ wá rí àwọn ibi ìwọ̀nba tí ọ̀bọ́rí àdí yìí fi pa. Àwọn ọbẹ̀ nìkan ló jọ ẹ̀yà ara ènìyàn. Tó bá wá jẹ́ pé ó ti ní sùúrù tó forí tì í fodidi ọjọ́ méje òun láì bọ́ síta tó sì dúró tó gbọ́ àmọ̀ràn tó tẹ̀lé àmọ̀ràn òun bó ti ní ó sá lóògùn tó sá bẹ́ẹ̀. Ìbáṣe kó jẹ́ pé ọ̀bọ́ padà dèèyàn lóòótọ́. Ṣùgbọ́n nígbà tí ń gbọ́ lù tí ń gbọ́ orin tí ń gbọ́ báwọn èèyàn ti ń dáwọ́ ọ̀dùnnú gbogbo ìgbà. Tí ò sì lè kóra rẹ̀ níjanu tí ò sì lè mú mọ́ra mọ́ tó fò síta. Ìlò fìdí ń tàdí ọ̀hún yọ tí ò fi rí fi dèèyàn ní tí ò fi dèèyàn lódidi mọ́ o. Ló fi wá de wípé ààbò ara rẹ̀ níwọ̀nba ibi tó rí kinní ọ̀hún fi pa ló dèèyàn. Bọ́bọ ò ṣe dèèyàn mọ́nú o. Bọ́rin ṣe yí padà nú o. Ọ̀bọ ti ń pé Madeniyan. Bó ṣe da ààbọ̀ èèyàn nú o. Ààbọ̀ ẹranko. Kí wá ní ìtàn ikọ́ wa? Ìtàn ikọ́ wa wípé ká mọ́ fi wọ̀n wọra ká mọ́ ẹ̀ máa fi gbé gbèsè. Ká mọ́ bá a ti kó rẹ̀ ẹni níjanu. Kìí ṣe gbogbo nǹkan tá a bá ń gbọ́ àbí tá a bá rí lóye á lọ dá sí. Wọ́n bá ní ọmọ ìjáde ìbá àṣà láàfà ìbá àṣẹ wòlíì ìbá àṣọ ń ṣẹ̀ṣẹ̀ lórí ìrìnàṣẹ́ ọ pé mọ́ jáde lọ́la o. Gbìyànjú àti mọ́ jáde. Ó ṣeéṣe kó lòdùmarè rán wọn sí ọ láti fi lè dé ìrìn ìjàmbá kan àbó míì.
eyan o mo ru eni te eyan mi nse e mo si mi gbo olooto mo mo pe awon kan wa tan tin fi dudu bo funfun mole to je wi pe atiran to lodu mare ran won ate ti o ran won na nje nti won sugbon sibe sibe awon kan wa to je pe to lodu mare ran won ni won je ijinu on ti o fi ya mo deja kan ba ran si o pe lola o dakun won ba pe o pe ko wa ko ja won o lo sibi ina wa ba yeye kan mo tele won o gbo bo ba lo bi ayeye kan pere yin o tumo si po ni lo bo mi mo e mo ja mo deja ka mo gbo amoran ka si mo gbo kilo ka mo gbo kan ba kilo fun wa pe mo se bayi gbiyanju ati mo se e mo si ja ayo ayo ayoju ayo ayoju ti mu ni kose ibi to bo tin yo layoju to ti fo bode nigba ta koko ti to n lo fe padanu anfani re awon olorin kan korin oni be eyan ba yoke eyan panu e won si ja mo deja eja dida ko ye omo luabi igboran te sin wo yi o se kini o san je boriru lo itan yi ko wa wi pe ka gbo kilo ka gbo amaran ka mo yoyo ayo ayo ayoju ayo ayoju te eyan o fi yo lese ti o fi yo bo e mo ja ayo e mo ja fi wa wora ka mo fi gbe igbese ka mo ba ati kore.

wọn fẹ́ sílẹ̀kùn yóò sì gasọkọ́rùn yóò kọ̀rí bẹ́ẹ̀. Ó sì ṣe kó wá jẹ́ pé bóyá àwọn ẹni inú ẹ̀mí èèyàn bí èèyàn tó jẹ́ pé wọ́n jẹ́ lẹ́nì ní rẹ̀ tán ti ń dúró dijọ́ táwọn ó sì palára fún un. Wọ́n lè ti dúró dé ń bẹ̀ tó jẹ́ pé n tí ó mú ni wọ́n wà bí wọ́n ti ṣe sùtá sí. Tí ò sì ní mọ̀. Òun náà sì rè fún ara rẹ̀ àtẹnujẹ náà ló bá lọ. Kátẹnujẹ ó mọ̀ pa wá. Ẹ wo bí ìwọ ọ̀bọ ní ìsìn. Ìwọ̀n wọra wípé àjẹ́ ń lọ darapọ̀ mọ́ wọn níwò yóò láàjọ mọ́ ṣe bẹ́ẹ̀ tí ń ṣe ìní bẹ́ẹ̀ bá ti ń darí èmi náà wà pẹ̀lú yín torí èmi náà ti dèèyàn. Lójú òfò bóde tó lọ darapọ̀ mọ́ wọn ní okùn ọjọ́ kan tí ó dèèyàn. Bẹ́ẹ̀ náà làwọn èèyàn míì ṣe mọ́ ṣe nígbà míì. Ìta àti ìtò láti ṣe á bẹ̀rẹ̀ sí ṣàfihàn ẹ̀ pé mi mo tó báyìí bẹ́ẹ̀ ni èmi mo ní. Kètí ìtò ni o. Àwọn elédè Gẹ̀ẹ́sì á pé fake life. Bóyá gan ló tiẹ̀ mọ̀ wípé ayé yìí ẹ fún ìtù fẹ́ tẹ̀ ni àfọ́bà fílẹ̀. Ẹ àfọ́bà fílẹ̀ nílé ayé. Toráyé tá a jọ wà ikọ́ ni. Ayé tó jẹ́ pé ẹnìkan bù à ń bẹ̀ tó jí sí mọ́lẹ̀ alàyè lóòrọ̀ tó sì dálẹ́ tó sì ti lọ. Ẹlòmíì sì ń bẹ tó jẹ́ pé lálẹ́ ọ̀hún náà wọ́n tún rí ṣùgbọ́n láàrin ìṣẹ́jú mélòó sì ti lọ. Àwọn míì tó ń bẹ tó jẹ́ pé ojú wọn tún rálẹ́ wọ́n tún sùn láàrin òru náà làwọn tún lọ. Àwọn míì tún dí o sí mọ́lẹ̀ alàyè tó jẹ́ pé ìdájọ́ ọ̀hún gangan mọ́ ti ṣe tí wọ́n ṣe tán táwọn èèyàn sì rí wọn wọ́n sì tún lọ. Bó ti wo Olódùmarè ní Sọlá ta ló fẹ́ dájọ́ rẹ̀ ta ni lọ́ọ̀yà ta lágbẹjọ́rò tí ó wàá pé yẹ mọ́ gbọ́rọ̀ rẹ̀ bọ̀ ibo lẹ fẹ́ gbé kèsì Olódùmarè lọ kò sí. Ta lọ̀gá àgbà dájọ́ ọ̀hún ta ládájọ́ àgbà tó fẹ́ dájọ́ Olódùmarè. Ìta wá tó a mọ pera wá sì bẹ̀rẹ̀ sí mọ yan fangafanga a mọ yan fanlefanle. Èmi náà ni mo ti ní báyìí mo ti ní báyìí. Bẹ́ẹ̀ lòmí ó tún wá mọ wọ̀ ó yóò tún wá mọ wò pé Olódùmarè kí ló ṣe tó ò ṣe tí ìsílẹ̀ fún mi. Ẹ mọ̀ tún já wọ ẹgọ aláago sáré. Ẹ mọ̀ já wọ ẹsìn ẹlẹ́sìn. Mọ̀ wọ ago aláago sáré. Ṣiṣẹ́ ọwọ́ rẹ kó o gbájúmọ́ṣẹ́ rẹ kó o sì fàdúrà tí lẹ́yìn. Nígbà wo bá ti níṣẹ́ ọwọ́ tiẹ̀ lọ́wọ́ tó o sì ń ṣe bó ti tó àti bó ti yẹ. Tó o sì tọ́ lọ́nà tó tọ́ àtẹ̀yí tó yẹ. Tó o sì ń gbàdúrà Olódùmarè láti bùkún iṣẹ́ ọwọ́ rẹ ó di dandan kó bùkún. Kè wá ṣe pé wà á wò pé èmi ọmọ yìí kéré sí mi ló ti wá ń jákin nígbà ló ti ń jákin kí ló mọ̀ tó ṣe tó fi nírú ẹ̀. Tó o mọ̀ bóyá wọ̀n wọra ló fi sáré lọ ṣe ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á. Nígbà ó wá fi gọ̀ǹgọ̀ fà á tó o sáré rí pé ó ti sáré yamùrá gbogbo ẹ̀ ti búrẹ́kẹ fún gbogbo ẹ̀ ti ń dá ó ti ń dùn ó ti ń dán. Ṣé tí dùgbẹ̀dùgbẹ́ rẹ̀ bá jálé lórí? Sọ wà ń bẹ̀ láti mọ bá jẹ̀rúra rẹ̀ ni. Torí ẹni tó lọ fọwọ́ rẹ̀ fún ọwọ́ mi ò tó fi gọ̀ǹgọ̀ fà òun náà mọ̀ pé dùgbẹ̀dùgbẹ́ ń bọ̀ tí ó já. Àwọn àgbàlagbà mọ̀ pé kìnì kan wà tó jẹ́ pé bó bá fúnni láti ẹ̀sìn odidi ẹran ní ẹgbà lọ́wọ́ ẹni. Olóye ti dé. Torí ẹ̀ ló ṣe jẹ́ pé ká ní sùúrù kí èèyàn sì níforítì. Ìbáṣe wípé ọ̀bọ ní sùúrù tó sì níforítì tó farada tọ́jọ́ méje ọ̀hún fi pé tí ò bẹ́ síta gìjà. Àdéhùn tó Olódùmarè ṣe fún ìbámọ̀ ti wá sí ìmúṣẹ. Kò bá mọ̀ padà dèèyàn lóòótọ́. Ṣùgbọ́n ìwà ń wọra àìníforítì. Jẹ́ ń lọ darapọ̀ mọ́ wọn kí n wo mọ́ ṣe ń ṣe é lẹ̀nà. Ẹni tó mọ̀ kó bọ̀ bọ̀nù. Mo ti síra àti síra wá ń gbẹ́rẹ́ ìpàkọ́ lálẹ́ ètò ní o. Ẹ mọ̀ jà wọ ago aláago sáré. Mo wò ó pé ọmọ yìí mo jùlọ ṣe bí ọkọ̀ bọ̀gìnì ní ń jà yìí ó ti jọ́kọ̀ bíi mẹ́ta nú ọdún yìí. Ta ló sọ fún ọ pé wo ò lè já kọjá mẹ́ta? Ẹ mọ̀ gbàgbé pé ilé alálàǹbarà lọ́dún 1999. Bẹ́ẹ̀ yẹn bá fi yangàn lásìkò tá a wà yìí wọ́n sọ fún un pé àbá ẹ lọ jókòó ilé ayé àtijọ́ ni. Ìyẹn ohun tiẹ̀ tó jìnà púpọ̀. Àwọn ilé kan wà tó jẹ́ pé wọ́n ń gbé kalẹ̀ tí wọ́n fà á tí

ya mura e to je pe ninu awon odun 2001 2002 ona sese bere si ni gbe awon alakale ti e ti won si lojo bo ti wu won sugba won awon gbese mi awon dagba soke mi kan to ti ba won awon tin se aworan le tin ya le kale yi to je pe bi wu awon tiyun won tun pe a eleyi ti pe be na loko awon oko ohun tun ni odun won to pa wore ra won lodo odun bayi lori sidisi dagba soke n ba kokan be na le ro bare eni soro e gbogbo n ta nlo idagba soke n de ba to je pe lodo odun bayi ni nga ni idagba soke n de ba mi to tun ju tateyin wa lo mi wo ba wa ni loni ta lo so fun oko lele to da lola to je pe yo tun na ten to ohun wo pe kini un e ma se mi gbo ohun o so pe ni to ohun wo leyin un na ti ko ni ri to la tun ra o oni kaluku bo lo n se kayan mo re ototo ni o in temi kan n gbiyanju ati so fun o ni pe mo wagu alaago sare kanuku wa lo ni akoko ati igba ba ati nigba kikore la nigba gbingbin be eyan ba gbin te eyan domi si te eyan fomi rin e asiko kan wa te eyan o si lo kori oko ohun se ri anigba liloyun a si nigba ta n bimo balaboyun ba bimo won pe e ku ewu omo be si ri omo yi o tun dagba yi o si tun dijo kan jo kan ti o tun papoda ti won si tun pe e ku oro eyan e gbogbo eni to n ku na ni won bi won ki won lojo tan bi awon na pe e ku ewu omo ijo won si ku won to ki won ku oro eyan ninu ile won na igba kan wa to je pe orun ran eyi to je pe imole o tun wa igba kan se wa ti gbogbo e o dudu balawu igba kan wa otutu o balẹ ti gbogbo e o tutu ninini igba kan se wa to je pe oru alagbara ni o ma mu be igba kan se wa to je wipe ko ni tutu ju ko si ni tun mo oru ju e bo ti wo Olodumare ni sola ara to wo Olodumare ni ma n da kò sẹ́ni ó fẹ́ yẹ lọ́wọ́ wò kò sẹ́ni ó bí lè rí ẹjọ́ kò sádájọ́ àgbà tó lè gbé kèsì rẹ̀ lẹ̀ kò sẹ́ni tí ó dájọ́ Olódùmarè. Ẹ wo ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n àbọ̀rọ̀ báyìí làwọn àgbàlagbà pa ń sọ fọmọlúàbí bó bá dénú ẹ̀ yóò tó dìdì ẹjẹ máa rèlé o ilé kòkó bá ń tagbé. Kó tó di pé ìmọ̀rẹ́lẹ́ ẹjẹ́ ń sáré kí àwọn olólùfẹ́ wa tó wà níbẹ̀ ń gbogbo ẹ̀yìn tẹ́ wà lójú òpó Facebook wa gbogbo yín pátápátá mo rí o ẹ ṣeun púpọ̀ Taiwo Ajawo Ogo Àtìyìn ẹkú wọ́n ní ẹkú akitiyan wọ́n kí wa nínú kulu wọ́n ní láti wọ̀ fún Olódùmbàdà ẹ ṣeun púpọ̀ Mustapha Adeyemi Kabir àwọn náà kí wa kú iṣẹ́ Samuel Sayo àwọn náà ní ẹkú iṣẹ́ ọpọlọ ẹṣeun o ọmọlára ìyákọ̀ ọmọ àwọn náà ní ẹka alẹ́ ẹkú ètò gbogbo yín pátápátá ńlá kí o ẹ ṣeun tẹ́ wà níbẹ̀ nítorí tiwa gbogbo ẹ̀yìn ará alẹ́ náà tẹ́ tẹ́ sí sí wa títí tá a fi parí ètò títí da àkókò tá a wà yìí ẹ mọ̀ ṣe o ẹ ṣeun àdúpẹ́ púpọ̀ tẹ́ wà níbẹ̀ nítorí tiwa etí tẹ́ fi ń gbọ́wọ́ mọ̀ nídi bẹ́ẹ̀ ni kò ní relédè yín gbogbo ẹ̀yìn tẹ́ sì ń wò wá náà ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ ẹ nídi ta ń wọlé o láṣẹ Olódùmarè àwa láàmọ wá ẹ̀yìn láàsì máa bá bàbá ti wá ń sùn lálẹ́ yìí oorun ayọ̀ lásùn o gbogbo wa pátá ńlá sì jí sí mọ́lẹ̀ alààyè nínú ìlera tó péye gbogbo ẹni tó bá wà lórí ìdùbúlẹ̀ àìsàn ní wákàtí ọ̀wọ̀ yìí Olódùmarè ó sì fún wọn ní ìlera ẹn tó jẹ́ pé fúnra wọn báyìí wọ́n dìde lórí ẹsẹ̀ wọn gbogbo ẹni ó wà lórí àkété àìsàn ẹ sì bọ́ àjàgà ń dànù láṣẹ Olódùmarè. Wo ẹjẹ mọ dagbere lálẹ yìí níbi àbàdé lórí ètò tiwalaṣà ń leto tẹ ẹsẹsẹ gbọtàn yìí nìkànnì kànga gbọmọgbẹ wells radio 89.3 fm oyé ọlọrun adégòkè lorúkọ tèmi ń jẹ o ẹ ṣeun tẹ wà ń bẹ nítorí tiwa ó dàárọ àsùnjú o.

טוב, אשי, אקי בגוי לולו פייבר פיישי. פוא אינסיט דרק מו לאצ'י אגמאלי צאטשי קונטה וואז רדי 9.3 FM. ציצי די וואקאצ'י יוי אקי פיישי. די אדרק מו. אלייזן שי מלבי איקוני מלבי אקוקו. יורניק מולי יו. a lérò pé ẹ ti rí àwọn ọkọ̀ ẹ̀kọ́ kan tàbí omi ìgbámú lọ́jọ́ tó ní àtìmáfíṣe òdiwọ̀n ilé ayé oníkálukú wa eré tó oníkálukú àtàwà sì gbámú ẹjẹ́ káàdì sọ́wọ́ láfíà wa kí àwọn àfíṣe òdiwọ̀n ilé ayé wa àkínpé ẹṣẹ́ o tí ẹ ti darapọ̀ mọ́ wa fún tọjọ́ tó ní ilẹ̀ tó ti ṣú báyìí oníkálukú wa tún rí orí ibùsùn wa agbẹ̀rẹ̀ ọlọ́run ọba ọ̀kọ̀ọ̀kan tá a sùn òun náà lájí ní agbára ti ọlọ́run ọba ẹ jẹ́ ká pa pípa ẹyẹ ká tọ̀ títàn àwọn iná ọba ilé ìtaṣe síta ẹ jẹ́ ká rí pé àtàn torí ìrátòwò báyìí náà ni àṣìṣe irú àwọn iná bẹ́ẹ̀ ilé tó bá sì yẹ ká pa ẹ jẹ́ ká rí pé apá ìṣẹ̀lẹ̀ lábẹ́ ó kéré tó bí kò ní ṣẹlẹ̀ sí oníkálukú wa ogun gbàmígbàmí lọ́gànjọ́rò kò sì ní débá wa kò ní jẹ́bi tí a máa rí mọ́ ní abala iṣẹ́ ṣiṣẹ́ pa fún tọjọ́ tó ní oníyanṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹni tẹ́ darapọ̀ mọ́ wa lórí kan ní lọ́jọ́ tó ní a kì í pè ṣe iná báyìí kò ní tọwọ́ yín ọwọ́ yóò sì ní kan àjáde àpò ní agbára ti ọlọ́run ọba ẹ tún pàdé wa ní òwúrọ̀ ọ̀la ń dèdè aago márùn-ún àmọ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé àgbẹ́jọ́ báyìí òun náà la fi ń sọ̀yà àjèjọ́ kan báyìí kò gbẹ́rù dórí ẹwà fìtí ẹ wá fi gbé tiwa náà kẹ fi gbé ní arugẹ káwa náà ká fi tiwa náà ká fi gbé tí ń lárugẹ ẹ sì rí pé wàràwàrà báyìí òun náà ni ọjà yín yóò máa ta ẹ wá ní ohun kan tàbí òmíràn tí ẹ fẹ́ fi tó wa létí tí ẹ fẹ́ jẹ́ ká mọ̀ nípa ẹ yálà ò ń ṣẹlẹ̀ ní àyíkáyé ni tàbí ẹ fẹ́ jẹ́ kí àwọn ìjọba kí wọ́n mọ̀ ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ẹ lè fi ṣọwọ́ sórí ọ̀kan nínú àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí tí ẹ máa fi ń pè wọlé sí inú kolo tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ lórí whatsapp number wa 0915-499-893 òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ lórí whatsapp ó ra ayọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan lájì wọ́n nítorí mi kán sórí pè wọ́n nítorí tí yín náà kí wọ́n sórí pè mí lábẹ́rẹ́ àti ọlọ́run ọba lórúkọ alága àti àwọn ìgbìmọ̀ tó darí ìkànnì tí a wáyé lórúkọ olùdásílẹ̀ ìkànnì yìí evangelist mrs lillian bademosi lórúkọ ọ̀gá àgbà pátápátá ní ìkànnì tí a wáyé ayọ̀ emmanuel ojú àti lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan òun náà ni èmi stephen adeyemi ige ni mo dàgbére fi pé ó dàárọ̀ o ro ayọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan báyìí òun lájì